0: Jésù tó ṣe mí lóore ó ṣe mí dáadáa mo dúpẹ́ tèmi mọ́ mi lanu sọ pé Olúwa mo dúpẹ́ tèmi mo dúpẹ́ ìkọjọ kan ore tó ń ṣe nínú ayé mi ó ṣe gan o bẹ́ ṣe dọ̀bálẹ̀ yẹn baba mo dúpẹ́ pé o ti dárí ẹ̀ṣẹ̀ mi jèmi mo dúpẹ́ pé o ti wẹ̀ mí oní bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta lẹni tó le dúó ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká lè bá máa bẹ̀rù ẹ̀ Ọlọ́run jọ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi ẹ̀ṣẹ̀ táwọn ọmọ mi le dá tí àṣẹ òfin ní kàn wọ́n dáríjì wa òní lọ́jọ́ àánú máa sọ Olúwa sànú mi fọ mi wẹ̀ mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí wọ́n kà mọ́ mi wọ́n wo ti ẹ̀ṣẹ̀ mi wọ́n kà sí mi lọ́rùn ògo ni fún ọ Jésù ó gbogbo àwọn tí wọ́n dojú bolẹ̀ tí wọ́n dọ̀bálẹ̀ àtàwọn tó kúnlẹ̀ yìí Ọlọ́run nínú agbami agbára dáríjì fọ̀ wá ní àwẹ̀mọ́ wẹ̀ wá ní àwẹ̀mọ́ nítorí ikú Jésù gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ Ọlọ́run dáríjì ògo ni fún ọ Jésù Jésù Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ wá dìde ẹ jẹ́ àgbàdo ẹyọ kan sí òní ẹlẹ́ẹ̀kẹta tí Ọlọ́run kì í kọ̀ àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọ̀pẹ ẹlẹ́ẹ̀kejì ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní mi ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfikún ronúpìwàdà àdúrà ẹlẹ́ẹ̀kẹta ó ní àdúrà fún àánú ó ní láàrin ọdún máa sọ iṣẹ́ mi jí oṣù yìí ti fẹ́ tán báyìí systematically today is 29 òní tó wá bọ́ sí ọjọ́ agbára ìsìn méjì láàsì ṣe ní wẹ́mà ẹ̀yin àyànfẹ́ tí n bá ti kú òun bí mò ń lọ sórí facebook gẹ́gẹ́ bá a ṣe ṣékù lánàá mo sì tún wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ testimony ẹ mọ̀ọ́mọ̀ dìde ó yẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú 1 2 3 4 5 wá nawọ́ yẹn sókè ẹni bàbá mo bì ọ́ ni nítorí àánú jẹ́ testimony mi ọ́ jáde ọlọ́run tó pọ̀ ní ipá ẹ ṣàṣórí tó ọba ti ń tẹnu mọ̀ nǹkan especially tó ọba ti rí tí mò ń lídìí tí mò ń tẹnu mọ̀ mo sọ kó pé wàásù yẹn lánàá pé you must share testimony ọ gbọ́dọ̀ ní ẹ̀rí ni and oríṣiríṣi ẹ̀rí lọ wà but kí n tó sọ mo gbọ́dọ̀ sọ̀dí tó fi gbọ́dọ̀ share testimony mà á list ẹ̀ ní ṣiṣẹ́ ń tẹ̀lé bá a ṣe ń bá a lọ láàmú ọjọ́ sunday inú ọ̀sẹ̀ tuntun inú oṣù tuntun nawọ́ bàbá fààyè gba ẹ̀rí nínú ayé mi nítorí àánú rẹ nítorí àánú jẹ́mi náà bá wọn sọ ẹ̀rí láyé ọlọ́run jẹ́ ń gbóhùn ara mi fún mi ní agbára tẹ́mi náà fi rí ẹ̀rí sọ I want to share testimony sàánú mi ọlọ́run ọ wàá sọ ní ìgbà márùn sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run ẹ sàánú mi ọlọ́run gbogbo ẹni tó náwó ẹ méjèèjì sókè bá tí mi ò lọ kọ wa ládùúgbò yẹn ó ní jésù ọmọ dávidì sàánú fún mi gbogbo bí tó ọba ti ń gbọ́ mi lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ sí àmì yẹn ló wòkè kí ẹ̀mí mímọ́ kọ́ sàánú ẹ̀ wà ní testimony in jesus name ẹ jẹ́ ń ṣe báyìí ago mẹ́jọ àbọ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ nínú wẹ́mà and mo rí igi ẹyọ kan tó ní èso ẹyọ kan mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá sí díẹ̀ tí wọ́n ń lẹ oríṣiríṣi nǹkan mọ̀ tí ọ̀ka ẹ̀mí ọlọ́kàn ni kí n ra mú bàtà tí ń bẹ lẹ́sẹ̀ mi kí n yọ ẹ bí mo ṣe jù sí báyìí àfi bí ẹni pọ́ fẹ́ jábọ́lẹ̀ fún mi níwájú ẹni tó ní ayé àtọ̀run mo sì ra mú èso yẹn ni olúkúlùkù ń jẹ ìsìn ẹlẹ́ẹ̀kejì yóò wáyé nínú old auditorium nínú ìsípayá mo ti rí sá so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní láti bá mi pàdé láàárọ̀ yìí ẹ lọ múra láti ìwòrò dé wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ìsìn tààrọ̀ yóò wáyé ní new auditorium ìsìn tọ̀sán tó jẹ́ number 2 yóò wáyé ní old or second auditorium ìyẹn ní wẹ́mà náà gbogbo ẹyin tó bá ń lọbi iṣẹ́ tó ráyè láàárọ̀ yìí pàdé mi ní 4 torí tí ẹ̀mí olúwa ní ká ṣe ẹgbẹ́ kírímù tó bá wù yín dání tẹ mọ́ lò èmi ọkàn sọ àwọn nǹkan kan sí lẹ́yìn ìgbà náà glove ọwọ́ yín lẹ fi gbé ká tó wá mọ sọ̀rọ̀ nípa glove tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹnìkan ní pásítọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ nawọ́ sí mi wájú kọ́kọ́ nawọ́ tá a bá rí ẹnikẹ́ni tí wọ́n wọ àbọ̀wọ́ àṣetì tàbí ìbọ̀wọ́ àmúbọ́sí tí nǹkan fi mọ bọ́ lọ́wọ́ ẹ̀ mo pa láṣẹ orúkọ jésù àti ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ gbọ̀n dánú in the name of jesus christ ẹ kégbe I must share testimony and gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook wòlíì ọ̀dẹ́kùnlé ọ̀ wá sí youtube ní ìsìn tó bá ti di 6:30 màá wà lórí youtube ní agbára ọlọ́run and ẹ máa bá mi rán àwọn ọmọ yín létí wòlíì ọ̀dẹ́kùnlé ọ̀ wá sí ìlú uk mò ń bọ̀ ní london eba ma so fun won le ni on the 18 on the 18 ni woli odekunle yo wa lori ni ilu United Kingdom ni London precisely lagbara olohun e je kin se bayi kini di to fi bodo share testimony number 1 sharing testimony glorify God ni gbogbo igba to ba nso eri olohun a ma yo muda inu olohun ma dun and mo so lana kini di to fi share testimony e da segun patapata igba to testimony to ba ti so testimony ogun yin setan eni kan ni why bibeli lo so be nu revelation 12 oni asegun dragoni nipa eje odu agutan ati nipa oro eri enu won so testimony glorifies God ninu we first chronicle chapter 16 verse 8 olon lo so be eni kan ni e kan tin gbo to so first chronicle 16 verse 8 ma to ka verse 12 oni e fi ope fun oluwa e fi oruko re e fi ise re han ninu awon eniyan ise to se ninu aye re ma fi han wa wo verse 12 ati verse 13 oni e ma ranti ise iyanu re ti o ti se ise ami re ati idaju enu re e ma fi yin o wa ni eyin iru omo Israel iranse mi eyin iru omo gbogbo eyin omo Olorun te je omo Olorun omo leyin Christi e ma mama so nipa ise ami re mama bi owo yen lori ki osu yo to pari osu ta bere mi omo bi o se sele imo bi o se wa eri re jade in the name of Jesus eyin te wa lori Facebook YouTube e te soju e ko si mi ni se pe ai odekunle epafra mo share testimony so testimony glorify God inu Olorun mo dun ki tun ni mo sele when you share testimony oh sharing testimony encourage other nigba to ba share testimony ara awon yoku inu wa si mo dun olufe o le mo ise to n se ai mo ya awon eyan le ti gba lowo hypertension ai mo ya awon eyan lo ti gba lowo depression ni gbogbo gba to ba so eri because so ri nton la koja 1000 eyan ni la koja in ti sele si oyen ai bi mo yen ai ri se yen ai lowo yen ai ri nkan se kan I'm a yogun logun eyan ni la koja but ti an ba gbo po lo se ti e o no wa fokan bale olohun to se ti taye ko ku oni di sasun o le se temi na bi gbo testimony to olohun ti se fe nikan asiwu elomi soke enikan ni ki le fe mi mu jade when you are sharing testimony people are inspired not only inspired they are motivated that is the secret behind it inu wa dun okan wa yomuda Matthew chapter 5 verse 16 Ojo di mimo when you are sharing testimony you encourage other people number 3 when you share testimony injo je mo pe you are demonstrating God's power the power of God gbogbo igba to ba so o nfi agbara olohun han ni onjo di mimo fun aye pe Jesus ni alagbara and eyan ara ile ta la lagbara oh down Jesus ni alagbara o nikan ni nuwe Isaiah won la o si ma pe oruko re ni iyanu odo Jesu ni yanu pin si o ni won fi gbogbo se yanu sori ko se nti odamo an to ba ntele to ba nsin o di dandan ko se yanu laye re e wo glove la re bo ba ni glove sa gbe cream e dani emi woli odekunle ta ran si oyo so tele gege bi ohun oluwa mo kon to mo ponu Jesu olohun ba ngbo so when you are sharing testimony you showcase God's transformation power gbogbo igba to ba yin olohun to so testimony sise lo mo mo je ki aye o mo pe ni toto alagbara ni Jesu and awon kan so pe won ko won ni melo lo fe ko eyan melo leyan fe ko ah bi pastor kan ba dide to le mo ko won laju gbogbo n ta mo so yo ti ya were ti pe olufe ta na ojo toni e tun mo wo atunbo church o atun tin se nkan ti o tun mu eri mi jade o alo ni jade losu ilofo eyin na egbon ti mama iso engineer kin to so number 4
1: se ya ti mo n gbe testimony e ri ah osha mama kada ninu awon mama pastor nbe wa gbe omo idani ki mami o fi le soro o re o o ntun da e ra gbe lo le e da po yin bi te ti wa
2: yetunde olore mi lekun ati ikerekiti ni mo ti wa
1: ekiti le ti wa
2: ah ogun ja mi o ogun ja mi go awon mo dupe lowo olohun oluwa yi o yo o ya aso ya kuro lorun mi
1: mo like in language yen won la won dupe pe olorun ya so esin asogun oya mi meyin te fe ko ya kan yawo bayi bi n ba gbo to si ami asogun ya lara yi
2: mi mo continue ti seri mo sosa
1: e sosa
2: mo roju tu ara mi tin ba ti lokan a ko ma fi mi le mo se yawo ni 98 abimo sin kokan okunrin olokunrin sabati e lo
1: eni sosa ko bi yin ni
2: ni ti mo ni nu
1: baba ni ka bi ni ejo ko kini age yin ma
2: I'm 58 yes I turned 58 in January
1: lodun yi
2: be ni sa
1: e wo mo dodo sa
2: ah
1: e ri bi
2: baba mi mo lo hospital ni loyinbo taba ti debe one story or the other after ti mo se fibroid surgery bo we ba di gaga won fe se assisted pregnancy fun mi won tun ni mo tun ni medical condition iyen tun kuro be a fe se HSG no man pe itaro si salpingogram toma pass dice lati ojo ara toma wo binu seri won ri pass kilo mi ko saye tan ma gba ko ile omo
1: oju omo di
2: di ko ti yi kuro mi te won bi to ya si mba si mi o tu ko si wala ma fi ise to dale daddy mo se nse ni loju kan mi o je mo
1: eyin
2: mo kan po yi loju kan mi mo pe mo po yi loju kan
1: se ba ya gbara to mu mi mo le agbara oju kan na wa ni bayi loluwa wi wa wa mi ina ja lara mi ina ja ina ja ina ja baba owo ra ina oluwa gbe mi ku loju kan in Jesus name sit down
2: mo wa da ode mo wa da ode anything tin ba ri ma sa se ti daddy parowo wala o wa jibo bo ko ni loyinbo mo je ni we ipelu
1: anyway igbelu
2: mo ni o wa ji pe mo emi ko wa yari mo ni mo ti ma lo Nigeria on counselors ni let us help you we can do this oju mi saran ile ni 2014 ile ni ba mo de de Nigeria mo sha de te ile Nigeria kini mo fe ma se
1: ko si nte wa si
2: beni but me le give up on my life mo wa bere ninu e ni mo kuro ni sele ni mo lo se osa
1: esosa
2: ah baba mi mo sosa emi nikan nikan gbogbo eni mo se
1: ko si gbeyin
2: baba o se o pe ni fuck osa
1: won ni ko gbe mi asha katahala
2: baba mi ti mo ba si eji ye eni ye mi go ni po mo de bi ton ko mo je lo de mi
1: agbara to ha omo gaga agbara to ni oda bi ejo to lohun ni ti olapa ki gbogbo nu e se mi ni oluwa ya se da seju ka tewo yan ma dun ya oluwa ti na bobe
2: ah

0: ọmọ mẹ́ta mi ò ní wáyé asán. Màmá yìí ní bí mo sin adìẹ kò ní pamọ́. Nígbà tí wọ́n bá dúró ti ayé èèyàn, wọn ò ní jẹ́ nǹkan kó sèso. Má sùn o, má mì kan rèé.
1: Ìgbà tó wá di pé ìyá tó ṣe òòṣà fún mi tó kú, ẹ mọ̀ ni mo máa káàkiri lọ. Ta ni màá máa gbé òòṣà lọ bá? Ta ló máa máa.
0: Bó lo sọ nǹkan ṣe rí?
1: Bàbá o dá ṣàjọ ni. Orí mi wá jẹ́ ṣe òòṣà mọ́.
0: Ẹ ṣàjọ ni.
1: Mo wá di ẹrù pàǹtí jọ sílẹ̀. Bàbá ti ṣe òòṣà, bá ti ìṣọdún fún òòṣà, ta ṣe gbogbo ẹ̀ máa ń pa mí nínú ilé. Mi wá, mo kàn wá wò pé òkè ẹja ti fi yẹn lẹ̀. Ṣùgbọ́n ọmọkùnrin kan Ọlọ́run fi ṣe
0: áńgẹ́lì yín.
1: Wo ló máa ń tún jẹnẹrétọ̀ mi ṣe nílé? Olúwa invite mi sí program wọn nìkẹ́rẹ́. Mo wá ní ìbọ̀ṣọ mẹ́pọ̀ ló ṣàní mi. Ó ní mọ́ mi ẹ̀ ṣá máa pọ̀. Mi kan mọ́ ọmọ tó kọ́ sí mi lórí ń jọ yẹn. Mo bá kó gbogbo àwọn ọmọ ilé mi. Mo ní ó yá, we are going to church. Wọ́n bá wò mí pé church. Àwọn ni mo ní we are going to church. Bí gbogbo wa ṣe lọ ni a bá wọn ṣe program yẹn. After that program, dáàdì mo mọ̀ pé it is finished with this òòṣà.
0: Pé ayé òòṣà bàjẹ́.
1: Ayé òòṣà bàjẹ́ bàbá mi, ayé wọn bàjẹ́. Because kí ni kókó wọn gan? Bàbá mi Ọlọ́run wá jẹ́ kó yé mi, mo gbọ́ nínú ẹ̀mí mi. Ó ní iṣẹ́ mo rí gbogbo nǹkan tí mo kójọ yìí, ó ní they will stand in judgment against you.
0: Mi mọ̀ bọ́ yóò ló sá o, kí ló ń bọ? Tá a bá kú òun bí kí n lo tún lọ forí balẹ̀ fún? Wọ́n á dúró takùn ọ́ o.

0: rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o.

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won bi abiti tun
3: ma mi
2: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana
3: yin hypo ke
2: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
4: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
5: hypo
6: lopo igba awon eyan ki mo bi data won se man tete jo ton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Lokutu pẹbẹ adio tan la won maalu tin rin kaakiri lai lori su yi ni bi aye laju de kawon ko to ma da maalu kaakiri gboro ko maalu wonu oko oloko en ba ni nkan osin ewure te dori maalu o wa bi kan se lojo ki won ye rin kaakiri gboro o ti do fi o ti diwa odaran ati maalu ateni ni maalu ni won jojo lamba labe ofin ajo tin ri si ibowo fun ofin ohun imulo ofin nipinle oyo oyo state rule of law enforcement authority lo Atate yon ta wiloran ti yon bo, imbo wa figba, yere mume kika, eye damalu kagburu, nekwe li yo.

0: ìtumọ̀ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn
2: Alhaji Karim

0: lórí Kivo 3-in-1. Ó mìnì kọlọ́kù kò fi kun.
1: Kivo
2: Gary Mix.
3: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
4: Eka bo pada lati ojo de oja lo ikan ni 32 FM le ngbo feyin e awa lori oke tin te premier mokola ni gboro Ilubadan sugba ka kire agbaye o na ni won gbo wa baba fendo ni eto yi tin lo lowo bayi agba kin e karo
5: gbo ajinde ra yo ma je
6: amen
4: esun a ninu awon iwe iroyin lare iroyin kon wa nbe ta ba wo oju iwe keji iwe iroyin the punch o wa nbe pe ijoba apapo orilede wa Nigeria afojusun won pe gbedeke yewo ta fe ya leleyi o tayo re papa julo won ni pe bo ti je pe gbesa kotun e to le de wa Nigeria ti a je bayi ona ni o ti wo 12.62 trillion naira nzo aso na ni pe afojusun won na lori owo ti a npa wole na epo tun ja wale e ji ka wo ta ba nbira wa lere nigbati a ba wo pe iye bayi ni a fe na ti aso pe iye bayi lo ye ka pa wole ti yo wo be o wa wole se awon kan mi to ye ka se se a le mu adeku ba awon kan kokan te pe a se ni iwe ku ni won teni te pe opolopo awon gbese ti an ya mi ti boya ati nsan be o to je ti le okere ati ti abele mi ti boya ati nsan be igba wo la to fe bo loko gbese ta ba wo pe ta ba fe ise idagba soke ko se orilede ti won ti kin ya owo awon owo yi ti an ya e orilede wa Nigeria se ale fi se ale fi sodi won awon se akanse yi ti a nri eh gege bi awon oye bi won se nso
5: ah e se gan ni seri ito wa lasiko ta wa ni pe opolopo nkan ti a se lo dite ti a awon fi ogbon ati oye ki ta to mo gbo ara aye lana are so pe oto o o mo po won eri challenge sugar is ready to face
7: to e pe lo to mo ready to face
5: awon bi kan wa lawon gbon ti kan laje kan mu adeku ba won wo kan sugar oloselu da democracy aka tin kan wo fi ni to won bi agba bo mi iti soro wa niyan te ba gbon gbo ta ti mo so bo tele ko si owo owo so fi do won na won ya wo fi na ni ko so tan regun le eri safo papa ta gbo ti natan ko si nkan kan le o joba so ton wa ma se ma gbowo ri epo won to ta epo lawin won to gbowo lai keke ko to yoku balaye buhari so n ta so nbe na ni pe orisisi nkan bayi ni o mo se de nipa mo gbo nipa ki minister for finance won soro won salaye pe owo se mu ole ko ta won foju sun mo ta won ba ni ka won wo pe afere owo bayi nkan o paka so fun orile Nigeria o te pe o pa kan so re tele na ko ma to le ju bayo la wi toro nje epo atawon camera igba igbadun ti o si tori pe wo te wa le ri na en se la ran oloso te gbe yin ni awon gomina gba era moto fa awon eyan to idi ta si ri pe owo iya wa to po na ni e won gbiyan ga awon teko kan o eto abo nbe nbe o won ta won bi kokan kan se o ugbọn ipanu olose kiri omo orile gbodo ja pere pe nkan yi pada ko wa le se lado are nikan bi se pa won gomina na o sa won se akanse kan e se pa won nkan ta won yan ti ni nitori pa alase lori e so ile yi o le je ki lu rorun awon eyan awon ro ijoba ni gbogbo wo te ya ni awon kan ti ya olobi ti biti a ti ri yen san and service debt lọpọ original gan ti tan
4: te ba si woju agba kini oju iwe ogban iwe iroyin the gaja won ni pe atuna 46 billion lori ati se atunko oju opopona bi ti ba lo ti kokko pafe ko to gbera to je ti ipinle ni papako ofurufu ipinle Kano
5: ah seri gbogbo awon si akanse won ti gbowo e lo tete ni bo la owo iwa lo ki lo seri drama po gan opolopo owo bi ti ta ti go yi e ti kan control and 8 trillion je won ti gba ti malami awon kan na nbe ti gba ti won dabe lo nbe ni court lo jo re da ati gbogbo awon yoku ta ba ko awon iwo ijo atowo ogagun ana sunday abacha tan ba kan owo ijo o ni tumo ga nbo la owo ijo to bo si ilu ta wa yu
4: se won ti na wa abacha ni
5: gaga won state gan ko
4: agba ki won ti na wa abacha
5: ewo
4: e ti won gba baba tin be lorun
5: won e na kini ke
4: ba te tin ba ko ijo ni
5: eh ai mo ye ti won ti gba won tun gba do la ni
4: owo ni sugba o da bi barin gba ti won wa loya pe won ni pe owo igba ti won gba po o lawon eto kan ti won kokko se ki won to le ma nawo won o bun awon mo orile gbo ti won fi nawo na abi egbe ti won gbe jade pe abeto suna
5: o si pe tin ri se be lawon to ba won si jobe tin ri ala bembe e me fi le bembe mo so safani se ti e na be ati awon be so gbo won kan yi o le jolo orile o si state o ko ti e local government o ko ti e o ti ejebo ko ti e federal government o wa ko opo e tan ba so ti ilu o wa ni state won ni okan won eyan oni ba awon tan si joba lori ta ro ro won ila ni joba tan si ni dunu ta laari ile wo san pa fe o si dokita mo ese nbe won kan to mo kan pay after death nigba ti won fe se kan ilu te le mu nkan to mu nkan to kan ma japa won aje pate wa ni won po ngo to te kile si ah ba lu pe le ilu ni daru o
1: eshon agbakin e ja wa si ipinle oyo ni bi iroyin ti gbe pe oko oju ofurufu to je ti abo meji e ti o mo gugugo bi nkan tin lo surveillance aircraft
4: loju asa
1: ina ni o ti balẹ meji si ipinle oyo eyi ti atin reti to si ti wa balẹ ni nsin ngba ti gomina Seyi Makinde ti pinle Oyo ti won si mo fidi re mule pe won ti tewo gba lana tin se ojo isegun pe eyi ni otutubo je ki eto abo ni pinle Oyo ko se be ko tu muna doko si dada yo si tu mo se ran lowo fun awon eso alabo ta won sise lori ile lati tun le je ki ise won ko se dada amo agbakin ta ti taba yo o si di dandan kato pelu awon eleyi ti o tu bale bayi ni ipinle Oyo kini in to ye ka mo reti bayi ni isamulo re ati awon ti o le pada wa je gege bi ohun ti yo tun le mu ki abo boya ko se dada si ni ipinle Oyo pelu awon ti a ti tewo gba yi agbakin
4: je agbakeji ka tun fe le kun gege bi oro awon oloselu party ni bisa koso kan ba se nkan kan won party ni iru balu meji ti won ra ni si se to ba ya ni si se ko ni ni pe wa kan lo ju sibi kan gba si akoso le ba lo tan komoda bi ti ti Nigeria ta ra ngba kan to ye pe amo bi to so le si mo bayi
5: e ti pe nkan o ton tin bebe ni pe aki joba bo te je pe oro selu de lati aro awon ta pe alaafia re o to po
4: se won ti wa wo ni sáwọn tí wọ́n ti sáwọn
1: ṣe báwọn ọmọ ológo ojú òfin
4: ṣé wọ́n ti wá
5: oye kan tẹ́ kan fi bẹ̀rẹ̀ ẹ̀rọ pé olóṣèlú wọ́n sì ń
4: tọ́ ẹ̀yán ṣe bí àtẹ nìsan kan pa
5: bílíọ̀nù tó gbé pọ̀n pé sókè ní ẹwọ́ tiẹ̀ wọ́n tiẹ̀ ti gbédé wọ́n ti wá gbédé yìí ká mọ́ fi ètò ààbò ká mọ́ fi ṣòṣèlú torí pé ń tà wà fún ilẹ̀ yorùbá ìgbà ẹ bá rẹ ẹni tó gbàbọ̀dé ńbẹ̀ ètò ọmọ ọkọ ọmọ àtọ wa ni ẹgẹ rẹ ti dàpọ̀ fún ìtàmì ìfọ̀ tó ìdí táwọn sọ bẹ́ẹ̀ ni pé arọ kan wà àwọn ètò tó ẹ tètò ààbò fìdí ló tí ò ní sí pé a bá ń ṣe pé irú tó tẹ̀lé sí bá lọ yìí wọn á tún rẹ sí padà àfà nífẹ̀ẹ́ kó tú ẹ no matter ní tó bá rí ojú ìjọba ojú táwọn náà ó dé ìjọba àwọn èèyàn láwọn kọ́ lọ ń gbọ́ ọlọ́run láwọn lọ wọn bọ́ síbẹ̀ ẹni tí ọ̀bọ̀ 2027 ọlọ́run ti mọ̀ gbọ́n tó yẹ kó jẹ́ àwọn yẹ fọlọ́ṣẹ́pù bó o dìgbẹ́ gbé àjájá tó tó fa yóò ṣe dá àwọn ṣe ní ìdáàbòbò nítorí tó pàtàkì jù lóyẹ ẹjọ́ yẹn dàrú o.
4: ẹ ṣeun àgbàkí ẹ bá wa kúrò níbi tẹ wà ń dára kálẹ̀ bá tún gbọ́ yín dáadáa nítorí bí ó ṣe ń lọ oúnjẹ bákan bákan ẹ ó yẹ máa gbọ́ eléyìí tí mo fẹ́ béèrè àjọ efcc wọ́n gbé ìgbésẹ̀ wípé àwọn ọkọ̀ àti àwọn nǹkan míì tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ajé lójú ẹni lórí ìtàkùn ayélujára àti àwọn ìwọ̀daràn míì wípé wọ́n fẹ́ lù ní gbàǹjọ́ ń fẹ́ auction títà fún àwọn èèyàn kí wọ́n ta ní ìta gbàǹjọ́ fún wọn ṣùgbọ́n ẹgbẹ́ àwọn to je pe Nigeria Association of Auctioners won fi esun kan ajo EFCC wi pe won fi akoyawo ati gbangbala sa takun igbesi ohun papa julo lara awon dukia ti won fe lu ni gbanjo won ni pe bawo ni yo si je pe ajo EFCC ni lo fe lu kan ni gbanjo odo e na ni yo wa orita kwa ilu jara ti won open la todo won ni yo wa wi pe ko ye ko je pe ajo EFCC ni won wa ni diru nkan be wi pe ki won ko sodo ajo to mo npa re daada a pe sugbana na fe ta ni won ni ana fe ta ana won to fe mo se apapin laarin ara won eji ka wa woru igbese papa julo yajo si ajo EFCC na awon ajo mi to jajo ti o ba ti won ma ngbese le awon kan bi won gbese re re si won gbese le oro won gbese le nkan kan won gbese le oko be o ni won se auction jade awon wo la ma ri ti won ma ra kini kede ti won ma kede sakoyawo ti e wa nbe elomi ti e be su ka pe opolopo awon eyan to suma won ti won wa ni gbenu pe e an gbese le rice nkan on kaliku won lo si shop tan
7: e je sare mu ile iwole wa se mo pe awon ti won charge code power bank ni o ila yo si se tawon na an tara wa je kon ti olomo da wa la mu se wa ri awon anfani ara ti won tori pe to ni nkan lo mo e si lo wo awon to be awon EFCC won ti pe awon re awon tan mara won experience mi awon kan wa ti won da kan ri ile ejogun ti da bayi ni won se ri won ti n sare won ta n gbanjo pe pe threat to mo won yen o ni le mo akoyawo ti o be ba te meta fun ra yin gbangbala sa ta ni bo e ta ri won o gbe number le ye ba ni moto ba to ba mu je o ye ba da won ta o ko le je ye ti won won ta ta iru e ni awon ade ti won si ka oloselu ta mo bi ko si e se bi eni yen na ni pa to wa lo ngba ti to wa ra lowo pada so idi ta so yen so ilu yi kolo ba ko tun wa lu ba de adari nkan wa e le fe ocean kan e ara yin le npe ara yin ni pe pe o lo mo gan to fe ke ti a ke bi pa ti gbe iyan pe lo mo kan fe se ru nkan yi o se to mo intekesi kede ka wi iyan le anfani ati le wa kan le wa anfani ati le wa sibe yen lati mo pe ah emi na leto sa sisi nkan bayi sugbon ara yin le ti se yo aku gangan to e wa kede kan le la ko yawo be na la won ajo ka kiri tin be to ba ti mo yan ona na lo o ma no ma ni o koni baje fun wa
1: e seun e jade pinle ondo agbakin lori awon oro kan to
4: ti waye agbakin ondo
7: ibi ti mo ti je olori nu
4: e je olori be nkan si ri ba e ni wa nkan se
1: en tu se lowo e ni ipinle ondo nile asofin ipinle ohun awon oro kan jade gege bi awon ti won je asofin ni ipinle na bi won ti soro wi pe laarin osu meje egba merin pere na won fi joko ni ile asofin ohun gege bi awon asofin o ti joko o pe laarin osu meje igba merin pere ni won joko ijoko ile amo eni ti wa nse abenugan ile asofin ohun o ti wa soro wi pe bi igba won fesun kan lasan ina ni oro yi amo ninu awon asofin bi 36 nigbati awon bi bi me o le ni 20 ninu won ti won fi si apa yin ti won so yi ke wa wo agba kin leyin ofin orile ede Nigeria gege bi won ti salakale re to je todun 1999 ta shamulo won so pe looto o ko si asiko pato to ye ki awon asofin ki won fi joko amo gẹ́gẹ́ bí òfin ọ̀hún ti sọ ní abala ìkẹrìnléní ọgọ́rùn-ún pé ó kéré tán ó yẹ kí ilé asòfin ìpínlẹ̀ kí wọ́n jókòó fún 181 days láàrin ọdún kan báwọn tún 181 days ń kíákíá ifá bí
4: 181 mọ́kànlẹ̀ ní ọgọ́sàn-án
1: òun sì rẹ́ o láàrin oṣù méje wọ́n ní wípé ìgbà mẹ́rin péré ni làwọn sì jókòó àmọ́ tí ọ̀rọ̀ bá wá mọ̀ ṣe bí ọ̀rọ̀ bí àwọn nǹkan tó wáyé ní ilé asòfin ọ̀hún ṣé àwọn asòfin yìí wọ́n jáde wọ́n sọ̀rọ̀ pé gbogbo à ń sòfin à ń sòfin à ń sòfin o ìgbà mẹ́rin péré ni làwọn sì jókòó. láàrin oṣù méje bóyá wọ́n sì wá kó gbogbo ẹ̀ pọ̀ ní ìsìn
4: wọ́n mọ̀ ṣàìsùn
1: àbí bó ní agbágun
7: ẹ rí pé àwọn majority àwọn state assembly wa rubber stamp ló pọ̀ nù wọn tí national assets ṣe díẹ̀ tó pé irú wa ògiri wọn kóra jọ tí gómìnà bá ti ní majority ó ti oversee ẹni irú ẹni kéèyàn jókòó lẹ́ẹ̀mẹrin láàrin ọdún oṣù méje bó lẹ́ ṣe wá rí nǹkan tí gómìnà ṣe tẹ́lẹ̀ correct ẹ̀ bó ní àwọn nǹkan tí ó mú ayédẹrùn tí ó mú gbààrọ̀ ìrọ̀rùn báwọn aráàlú tẹ́ fi ronú ẹ̀ so túmọ̀ sí pé tán fi ṣabẹnu gan lé gan ò kátó tó nìyẹn nǹkan sì ti ń lọ́wọ́ nú ṣé a rí fọ́mùlà tí ń dá wàhálà lẹ̀ ẹ má ti fìmọ̀ gómìnà ẹ má gbéjáde lẹ́yìn kulẹ̀ ẹ má jára lé ọgbọ́ ó ti dára ara gómìnà nìyẹn n tó ń fà tẹ́sí pé nǹkan ọ̀lọ́mọ ẹ kó ṣe lọ láwọn stéètì wa nìyẹn ìní àwọn stéètì wa ò ṣe gbòòrò tẹ́sí ń rí pé àwọn kan nǹkan ò ṣe déédéé rọ̀ wọn bá a ṣe ń wí náà ní ìsìn àwọn kan ò tí ì san minimum wage wọ́n sì ń pẹ̀lú àwọn gọ́vnọ̀ ìmí ń gbá bùjá ó sì ń rúlu bòmíì sáà bùjá wọn ti ṣe gọ́vnọ̀ fún so tẹ́sí rí pé emperor làwọn gómìnà tá a yàn nìyẹn ó sì máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún yàn nígbà tó pé gómìnà tẹ kó rí nǹkan tí ń ṣaráàlú rẹ̀ òun gangan ò mọ tí ń lọ kí ni gómìnà ń wò.
4: Agbáki Agbáki ẹ jẹ́ ká dé ojúde ọjà á padà sórí ọ̀rọ̀ èyí tí ẹ mú yìí torí mo ní ìbéèrè kan tí máa béèrè pàápàá jùlọ ti ìpínlẹ̀ Ondo ìkànnì 32 FM lẹ́ ń gbọ́ fẹ yín ẹ̀ 94.9 ni a wà ní orí òkè tí ń tẹ premier ànímọ́kọ́lá
1: ní
4: ìbàdàn fẹ́ńdọ̀ ni ètò ti ń lọ lọ́wọ́ à ń bọ̀.

0: àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹlẹmù leave it 100 MTN
2: Kobaje 24, 29 tabi 32 sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM 949 fẹ̀yìn ẹ̀.
3: Bóde jásùn tó láńtà nígbàkúgbà tábàjẹ́.
4: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá wà ránṣẹ́ sani winnings ìdíre tiléṣẹ golden chance lotto fi jẹ aṣíwájú láàrin àwọn akẹgbẹ.
5: tó bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 07033976.

0: 32 FMG wa okay.
1: E ka bo pada lati ojude oja ikoni Tatu FM le ngbo baba fe donate tin lo lowo agbakin
2: abo yo
1: e so e lori oro yi tin sele ni ipin Londo papa julo nile igbimo sofin won nibe eh mo fe bere ni o se ki awon ara lo wa ma gbadura pe ki arin awon ti won dari wo mo gu kale ba ma gbo awon asiriti mi tin be laarin won ni nje an pe ti ko ba ji pe gbe mi si omi o to waye laarin won papa julo bi awon kan se pe wi pe ki en to je abenuga le koko mi fi ko re sile awon oro tin jade yi koni eyan ni mo bo se lo nbe won si mo gbo won si ni won se ofin awon ti won pe wi pe ki to ilegbimo asofin orilede Nigeria ti pinle ko di patent te pe won kan mo o ma je ati gbadegba te pe ti ojo ti won ba joko ni ojo na ni owo ti won mo san fun won se won ojare won bayi toro ba wa se be o laarin won sa mo gbogbo ele bayi
2: e se gan ni te ba lo se iwadi dada gbogbo awon state assembly ta ni lawon kokan ni won lo jawa fambe awon mi se pai lagu marun role won bere won si kori sisi gan rora ni paye na won se yen so ita n so nbe ni pe inu gomina o mo do ko ni awon boy boy lati le se nkan to ba wu ohun fun ori ara ti e ori pe ko si gomina to fe awon assembly to jawa fa nbe ki gbogbo won na won a pick won on lo pick one now ile expect ko sele ti ona o mo worship o da bi awon local government chairman wa ni governor o mo worship so in to nfa ta fi di pe nkan o lo dede ni yen awon to wa ni koko fi ko e sile ododo ni olori ti wa ti pade kini se nbe ṣugbọn o le jo ko to pe indun mo gomina ti nbe nbe lowo ori pe kini ti ti gomina fe yin se in ti assembly wa fun ni pe kẹle challenge àwọn èèyàn gómìnà ti ń bẹ lágbọn mi àṣẹ àbáre ti ń bẹ lágbọn mi àṣẹ pé n tó fẹ́ ṣe kò tọ̀nà ṣe bá wọn rí israel ṣe bí wọn rí us ṣe bí wọn rí russia kò sí ẹnikẹ́ni tó lè ṣe nǹkan tí ò gbàṣẹ táwọn àti wàá ṣe nǹkan tí wọn ò gbàṣẹ wọn ó sọmọ rẹ padà ni ibi tó ń gbé lọ yìí oko parun ló ń lọ wọn ó sì máa jẹ kó yẹ pé àwọn lè impeach anytime ofin dunle ofin nitumo ofin mo tin se ofin lia igbokale nu awon eyan awon si ni igbokale nu awon ofin ina ge ta wa wa yi o talika nikan lo fin mu ko mo lowo te ba ti di governor bayi won ti den pronu opolopo mo biliwe kini o sele eh mo ta won governor en se o se to buru ni won se awon ni o je kilu yo rorun bo se wa yi
1: e be
2: instead ti kan ba da ara lu bi o mo gbadun now a ti ra si ni federal government obi ti bi ti owo ti won gba kini won fi se nigeria yi daru
1: esun e ja ma fun awara le ni anfani ka ma suma won were 0705 5949 0809 7949 +234 906 2000 949 ni number ti e kwisi inter baka ni ke ba wa dasi e won bile je ka yabara e ka ro
3: e
1: karo sa
3: okuto
1: esun
3: ati oni gbaje lagbo olohun
1: ami
3: ruko mi ni yoro ni lati abata e dakun lori oro governor ese din se men ba lori oro e computer fun ara yen se ri inu wa gun pe gege bi ase se ri ka ba won lori tech mo se ni governor ese ni ba dapo to n kaluku ba n se diri to mu lele won se o pe oya nigeria pada dana ewu e computer fun ara yen se ri mo se diri won si mu se e dakun mo fe ro gba won ijoba wa ne won ba ti se leri ko ma mu se fa me kunu awon nje je o baje
1: ami
4: eshan 0705 5000 949 0809 7000 949 loju facebook 32fm 949 feye lati le okere +234 906 2000 949
1: oni number ti e pese ẹ tó bá ti ń wọlé ẹ kúrò níbi nǹkan tí ẹ fi ń gbọ wá ẹ kàrọ.
4: ẹ
1: kàrọ sà.
5: àgbo ètò kò ní máa jẹ ẹ máa ń fẹ́ o gbàrọ lọ́wọ́ àì ẹ̀rọ mi náà tó kí gómìnà wa ó kú àṣeyọrí.
1: orúkọ yín.
5: wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọkùnrin ti ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run wà á fi iṣẹ́ ìjọba náà lọ sí ìjọ iṣẹ́ ìjọba gbogbo nàìjíríà o.
1: ẹ ṣeun. Ẹ̀ṣù. Káfàrà Torí Adéwálé ní ojú òpó ìtàkùn Facebook ní pé àwọn ilé àwọn ètò wà lẹ́gbẹ̀ẹ́ máa sòfin pé ó yẹ kó jẹ́ pé ìgbàdégbà pátá ni ó yẹ kó jẹ́ ìjókòó wọn pé pé tí wọ́n bá jókòó ni wọ́n máa gba owó wọn. Àwọn wà ní pé ọjọ́ mẹ́rin láàrin oṣù kan. Kì í ṣe ọjọ́ mẹ́rin.
4: Ìgbà mẹ́rin
1: láàrin oṣù méje. Ìgbà mẹ́rin láàrin oṣù méje wọ́n fi jókòó.
4: Hello. Orí.
5: 0705 5009 49 0809 7009 49 Hello. Mo sọ ní àfẹ̀mọ̀júmọ́ kì í ṣe pé ká máa ro ìjànù kan mí ní ká má ìgbà tá ara jẹ̀yìn ẹ̀lẹ́yẹ máa ti ń pè é kí ni èbí yẹ ìgbà tí ìjà àbò wà ní wọ́n ti ń pè é àbúgbà tó ní ṣe kí àbò mi ní kán mára kí ni àbí ìta tó yé ìgbà wo ni wípé àwọn kan máa bá àṣàlẹ̀ o. Àwọn kan ló ń ba kúrò àwọn kan ló ń ṣe ìgbọ̀wọ́ ìnáwó fún wọn àwọn kan ló ń ṣàtọ̀nà bí iṣẹ́ ṣe ń dọ́wọ́ wọn wọ́n ní bàbá àṣàlẹ̀ ẹ̀ ṣe dúró pasẹ̀ yẹn náà wọ̀ bó ṣe ní kákan máa ro ìjànù kan bàbá àṣàlẹ̀ wọn náà ti wọ̀n sí wọn ṣẹ́ ẹ̀ ẹ̀ rò pé bóyá àjọ ń tapá ń pèsè ẹ̀rọ sílẹ̀ a máa ṣọ ajá torí tẹ̀ bá ṣọ ajá àtolóbó
1: zero seven zero five five thousand nine four nine number ti ẹ pe si SLFE àtẹ̀ránṣẹ́ sọwọ́ àbí comment si Facebook 32FM949 fẹ̀yìn ẹ̀.
4: Hello. Hello.
1: Ẹ kàrọ̀.
5: Ẹ kàrọ̀ o. Àpòjúmọ́ o.
1: Ẹ ṣeun.
5: Àjíbọlá láti mú ìjà. Ẹ ìjọba tó lọ ìwọ́nba amójútó ọ̀sẹ̀ ẹ bí ogun kan ṣe ń wá. Àwọn tó tẹ́wọ́ bá amójútó ọ̀sẹ̀ ètò.
1: Ẹṣun. Ẹ̀mọ̀jẹ̀ pa gbàgbé wípé on the 29 August Amala first ni yọ́mọ̀ wáyé àyájọ́ ọjọ́ Amala yìí ti a ti ṣètò rẹ̀. A ṣe ní ọdún tó lọ ó yẹ wá dáadáa ẹ̀yin tẹ̀síwá náà yìí náà jẹ́rìí sí i. 3000 naira oní ticket ó ti jáde báyìí. Ẹ̀yin wá wo wípé bóyá ibi tẹ́ wà ó jìnà ẹ̀ ní láǹfààní láti wá gbà kẹ́tún padà. Tó bá dọjọ́ náà gangan a lè fún yín ṣùgbọ́n tẹ́ máa ṣe ni wípé àwọn nọ́mbà yìí tá à ń pè fún yín ẹ send owó sí ẹni tí ẹ bá gba nọ́mbà rẹ̀ yóò bá yín já sílẹ̀ yóò dẹ̀ kọrúkọ yín sí lẹ́yìn. Ẹni tẹ́ wá wò náà pé tí wọ́n á fẹ́ participate nínú àwọn ìdíje lọ́lọ́kan ọ̀jọ̀kan èyí tí ó wà nílẹ̀ tẹ́ bá ti ń dé tẹ́ bá ti ń já ticket ẹ ti ní àǹfààní sí form tí wọ́n fún yín tẹ́ máa filẹ̀ ibi tá a gbọ́n tẹ́ bá fẹ́ wà níbẹ̀. Orebeti
4: 0705 5009 49 0809 7009 49 láti ilẹ̀ òkèrè plus 234 906 2009 49. Hello.
1: Ẹ kàrọ̀. Ọjọ́ òpó ọ̀dọ́ yìí ó dàbí nǹkan
4: àwọn ọkọ ojú òpó ni o.
1: Dèjì ọlá ọ̀rẹ́ wọn kí wa wọn sì ní pé àkó ètò wọn ni wọn kí gómìnà náà fún ti bàálù ayára fẹ́fẹ́
4: àwòrán ìwòye
1: èyí tí wọn ṣẹ̀ṣẹ̀ balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. 0705 5009 49 0809 7009 49. Yín wá wò pé ẹ fẹ́ pe nọ́mbà tó jẹ́ wípé ẹ fẹ́ ra ticket 0808072 0308 0807 2702 0308. Àwọn aṣojú Amala náà wọ́n wọlé láìpẹ́ á tún pàbí yọ àbídún rẹ̀. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé oríṣiríṣi àwọn ìgbésẹ̀ àti ìdíje ni yóò wáyé ní ọjọ́ náà.
4: Hello.
5: Hello.
1: Ẹ kàrọ̀.
5: Olóyè Adétilé ọmọ ni èmi látọlọ́kọ̀ àpàtà mú kí
1: Adéṣọlá
5: àti Ifá
4: ẹkúṣẹ́.
1: A ń gbọ́yìn.
5: Ṣẹ̀rí ti bàálù yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀.
1: Ẹ̀ à ń gbọ́yìn.
5: Ṣẹ̀rí kò sí nǹkan tó burú nínú bàálù yẹn bọ́ kókó ibẹ̀ ni wípé kọ́ àrèǹjà àwọn tí wọ́n máa máa mọ́nítọ̀ bàálù yẹn torí gbogbo nǹkan tá a bá ti ṣe. Ìmọ̀ padà bàjẹ́ ni.
0: ni mo koko ani mo ye ṣugbọn ko mu eso pe won mu awon to ma moju to kini yen to ma ma lo o ye ko lo ti government ba kuro to ma dibe so ni je pe boya o ma je abandon program oni koko be ki se ba atera area sketch ko ni problem bo ati lo bo se ko lo ati koko e ko to le ati le ni
4: eso 0705 5949 0809 7949 0906 2000 949 Hello.
1: Ekaro.
4: Hello.
6: Hello.
1: Ekaroma.
6: Ekaro ati Sola.
4: Ekaroma.
6: Mo ki fa na.
1: Esun.
6: Mo ti agbake. 32 FM ni jona.
1: Ani.
6: Ya Elizabeth ni latojo. Lori oro balu ti governor ra yin na ati e kokko ki won. Ya ki won. Ka kini lowo na eni to ri ni to mo eyan to ri ni to ki eyan ni ori eyan ni bi teyan wa. Akoko ki governor na. Sugbon kan ta nso na ni pe awon kini yen ton ba ra won. Ni ba wole ni sin. Wa na e ka mi awon ijoba yin mi yen no ma tara won ni lo fun nkan to ye kan lo fun mo. Tara won na ma soda. O ye ko ri be gbogbo nkan to ba ti je ti joba. Ki governor kan ba ti ra. Ki governor to ba tun wole ko ma gbo lo ni. Bo se ye ko ri na ngbo je po wara adu ni won fi ra. Sugbon ko ni ri be. E ri e je ki governor mi o wole ni si. Oni fe lo mo tabi ka lo mi lo so di tare. Wa ha ba nbe si bi fun ni. O se ye ko ri be.
1: Toi, quoi quand t'es un leg belle avec un signe quand un belle parti.
4: Ouvert le fichier oublié.
1: T'as encore beaucoup mal de pas. Ah mais y'a encore moins d'un que le deux.
4: Oh pourquoi beau, c'est oublié.
1: Quel est le gil à l'heure qu'il est léché. Eh, quand on coule encore boulonni comme.
4: Et y'a nous alors nous. I'm a rore gele wa omo genu
7: inu kulu e karo gugu le e karo gugu eyin ololufe wa ni kon 32 FM 94.9 akiyin o odun ni wa akin sai mo foloko to lorin ti loruko mi e wo amala festival o wa very e wo o wa compulsory gidi gan ne e gbodo wa ra ticket 3000 naira pere ni 3000 naira ni ticket o de ma waye ni on the 29th of august 2026 the same venue ta lo ni last year na la fe lo sheri amala fest todun yin 3000 naira pelu 3000 naira yen egbagbe na kan tun ka fe soro nipa enjoyment a fe soro nipa fun everything wa intact ko si problem eyin egbe yawo yin debe lojo yen egbe girlfriend yin wa e ni problem era ticket fun yawo yin era fun ale yin no problem ma wori e wa secured everything lo wa intact e ma bo wa 3000 naira ni ticket e wa fe ra ticket e wo pe bawo le se very ticket e ya lodo temi to lore nte e try lati pe mi e message mi to lore nte mo fe ra ticket o 070-81-60-30-19 Sherry Olorin ma wa nbe lojo yen ton ma lulu ti wa ni badi atun ma se awon competition eni to ba le ganu si amala won to ma ganu si eni to ba tun wa le ru amala to ma fe le okunrin ni o okunrin to le lu amala dada ni ojo yen se tun wa ri awon to le je amala gbigbona to ye pe enu yin kula ni te le je amala gbigbona e ma wa nbe e fa competition ma wa nbe eyin to ba ye pe amala 30 e le sare je tan laarin 3 minutes
4: emi niyan
7: competition yen o ma wa nbe eni kokan de ma gba ebun awon to ba je won ma gba ebun lojo yin e wa ra ticket yin amala festival e ma dole o
1: agba kin e se gan emi ni kunle fani e ma gbo 32 FM laaro losun lale bigba ti won ba ko fun yin ni tori pe irodunu yo ti be jade o ti be jade esun
4: olu sola omo momo lo ko mi agbenusun agbenusun
1: so you know
4: yo da ko ni danu

0: wa ninu re ni ke ba nfeti si ori pala ye nu re ni se lo dabi abc pataki li loru le jera roofing system lo ti mo fe wi oru le jera di to joju lo wo ki ti sha tabi pawoda be o le gbo share share ojo labi oru le jera di bo ran mini mini labe ile te ba fi oru le jera di bu o ma tutu o tun bu ewa ohun yi ko le ti o si gbe yo so nbe lati wa ra oju lo wo oru le jera le di wo patapata laula mega top concept limited la soju atalagbata kan gbogi lorilede nigeria le ise to se Gerard Roofing System to je stone coated latorilede New Zealand pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ ṣe nílò láti dá mú lọ sílùú Èkó mọ́. Àwọn kọ́lékọ́lé àtàgbálékọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí Laula Mega Top Concept Limited, Adex Road, Orogun Express. Òpópónà márosẹ̀ ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 081-8548-1113.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before now use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
5: Shared meals like delicious jollof and chicken.
4: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepe soup, proper banga and starch with fresh fish made with onga.
6: That's why we say, let's go home. There's food at home.
7: Enjoy the taste of home with a newly proved onga.

ẹ káàbọ̀ padà. Lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà, iṣẹ́ yá sì ń tẹ̀ síwájú o. 32 FM la wà yóò. Laughter House la wà yìí. Lókè tí ń tẹ́ premier. Kọ́kọ́lá nílẹ̀ Ìbàdàn.

0: ọ̀tọ̀ ni n tí mò ń ronú ọ̀tọ̀ ni n tí wọ́n gbé wá ọ̀rọ̀ ọlọ́run gan ẹ̀dẹ́ ni ṣé mọ̀ pé gbogbo ohun tó wù ká dì láyé ìyá àti bàbá ẹni bá a bá ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tán ìyá bàbá ẹni ọ̀gá ẹni ṣé mọ̀ pọ́n ló kù ká máa dúpẹ́ lọ́wọ́ wọn àmúkọ́ ẹnìkan tí àyè sábà rántí yes èèyàn kan bá a bá ti di ta fẹ́ dìtàn ó ku ẹnìkan táyì sábà rántí ó ku ẹnìkan tá a kì í rántí ẹni yẹn sì jẹ́ ẹni tó yẹ ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí bí èèbá ṣe ni wọ́n ṣe é ṣe káti ẹ̀ mọ́ di ntáàdì ntáàwí fún mi nu mo bẹ̀rẹ̀ sí ní ronú ọlọ́run kí ló tún fẹ́ bá mi sọ láàárọ̀ yìí ta ló tún wá kù bá ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ẹni tó fún ni ní ntẹ́ni ń jẹ bóyá lé ìwé ni bóyá ẹnu ìkọ́ṣẹ́ ni ká dúpẹ́ lọ́wọ́ olóore ta ló tún wá kù wọ́n ló kẹnìkan sẹ́ ẹnìkan ń pè mí ṣe mẹ́ni ni wọ́n ló kẹnìkan tó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ káàárọ̀ ẹ mẹ́ni hun.
1: Ẹ lọ pé tó.
0: Ẹ kú ojú mọ́mà.
1: Ọyún ọmọ nìjọba o.
0: Àmì Ọlọ́run ma.
1: Ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ta dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ẹ sọ tán ẹnì kan tẹ́mi ròyìn kó tún kù ní ẹlẹ́dẹ̀ẹ́ ni orí ẹni ni o.
0: Ẹlẹ́dẹ̀ẹ́ ni àtórí ẹni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ó kọyín mọ́mì.
1: Lẹ́yìn Ọlọ́run ẹlẹ́dẹ̀ẹ́ ni tó ló tún

0: ba ti dupe lowo Olorun tan
1: sema awon obi eni loku anti an bi ni saye leyin wa agba na oga to fi se le ni lowo abolu ku eni toko ni nle ewe
0: agbodo dupe lowo olore to so wa de eyan amo ku eni kan ta agbodo dupe lowo e eni yen ede ki ayeyin ale ni yen
1: ege nsoju opo le 0705 fun meji odometa 949 oto ni nti mo kuku nronu e eda ti mo ba ni soro lo ba mi soro won lawon tun ni ise kan tan fe ran mi nu aye
0: won lai ki eni won aye ti eyin e ku ojumo e ka aro e ka aro e ku ojumo o
2: eku
1: ojumo sa
2: Ami
1: Olorun sa.
2: Ami,
1: Ami sa. Ami, Ami Olorun sa.
2: Gẹ́gẹ́ bí Bílẹ̀ tẹ̀bẹ̀ káwẹ̀. Ti máa ń gbé kí n dáhùn pẹ̀lú ọgbọ́n ọmọdé ara. Máa sọ pé àyànmọ́ èèyàn
0: ni. Àyànmọ́ ẹ ni.
2: Nítorí àyànmọ́ ló máa sọṣẹ́ lẹ́fẹ̀ẹ́lẹ́ dá èèyàn tó máa fi ṣiṣẹ́. So àyànmọ́ èèyàn ni kéèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ o ṣe yé mi sí ni
0: ọ. Àyànmọ́ ẹ ni. Ó kọ yín. Mr. George.
2: Bẹ́ẹ̀
1: ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà wa láti mọ nìyà Mr. George. Ẹ ṣeun. Mr. George ní kálọ̀rì yìí dúpẹ́ lọ́wọ́ àyànmọ́.
3: Ọmọ tuntun wọlé o.
4: Ayọ̀ wa bàrà tí ń dé.
1: Ìmọ̀ fojì ẹ ṣe o. Adébọ́jẹ́ Yusuf Ládìméjì.
3: Ọmọ tuntun.
1: Akande Muhammad MD.
0: O 70 55,949
4: 080 97,949
0: Mr. George lati Maniya Asuma Mami Alima lati Muslim Asuma Kini ta lo tun ye ka tun dupe lowo e elu e ku ojumo Hello Eva
1: Ojo opo to wonu okulu 0705 meji odometa 949 0705 meji odometa 949 eku ojumo o eba 08097 odometa 949 +23496200949 ele lo 09062 odometa 949 Eku ojumo e ka aro eku ojumo. Hello. E ka aro sa, eku ojumo sa. O ko yin wole tin pe yi sa. Sa? Hello, eku ojumo.
5: Oh.
1: E ka aro.
5: E ka aro sa.
1: Yes, ma. O ko yin mami. Eba iyan na to re hello oju opo tin ko lura won e ku ojumo sa
6: e ku eto opolo yin ni
1: ami o ko yin
6: to ko mi ni Mr. Sai jopo yemi tata pete
1: Mr. Sai lati apete e mo seun
6: yes baba dupe lowo elede baba dupe lowo olorun baba dupe lowo awon obi wa na
1: mm
6: awon ta yi ta tun ta mo ri daji Ṣé wọn bí ni ṣe wo? Irú àwọn tó gbẹ̀bí wa.
0: Ẹni tó gbẹ̀bí ẹni.
6: Tó gbẹ̀bí ẹni. Tó gbẹ̀bí ẹni. Ìjọ tó fẹ́ bí ni jẹ́ pé kò sọ̀kò wó. Ó wù pé á báwo ni mo fẹ́ ṣe kíní tó máa ṣiṣẹ́ ní tọ́mọ̀ yìí fi máa wá sí ní ayé. Ṣé o kí ni kí ni da àbùkù lórí kí ni o ṣe yìí? Bẹ́ẹ̀ ni ó fi yìn ní ọ̀fíṣẹ́ ni yìn ní.

0: Hello, I call you my car. Hello, Eba. Ojú òpó yẹn ní ṣe túnbọ́lọ́m túnbọ́lọ́m o ẹ bá ń gbìyànjú ẹ̀ tí ń ṣe túnbọ́lọ́m túnbọ́lọ́m ẹ dákun ẹ mọ́ bínú ẹ mọ́ bá ń tún gbìyànjú ẹ̀. 070 5 odometa 949 070 55 odometa 949 080 97 odometa 949 090 62 odometa 949 Hello.
1: Ẹ kú ojú mọ́.
0: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ ẹ kékeré.
0: Yes, sir.
1: Ẹnu àbá lọ rẹ̀ ní
0: o. Àmì.
1: Ẹsẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ṣẹ́ tó gbé kalẹ̀ wọ̀nyí o.
0: Ẹ ṣeun gan sa. Ọ̀tá èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
0: À téèyàn máa kí ọ̀tá kẹ̀.
1: Ọ̀tá
0: ni ká mọ̀ kí.
1: Akẹ́yìn náà gbogbo òṣùwọ̀n ọ̀tá mi ti wù.
0: Ó kọ yín dádì.
1: Wàṣíù ọ̀rọ̀bọ̀ ló sọ̀rọ̀ láti Bódìjà.
0: Wàṣíù ọ̀rọ̀bọ̀ láti Bódìjà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun bàá mi. Ẹ ṣeun ẹ ṣeun. Bàá mi wàṣíù ọ̀rọ̀bọ̀ Bódìjà. Ẹ jẹ́ ń ṣe ìkéde àti ìpolówó ọjà. Ń bá lọ tí ń bá rà padà dé. Ayàyà àti ìgbọ̀n kankan. Àwọn èèyàn mọ̀ mọ́ta ọ̀tá kẹ̀. Nínú owó ti ń bẹ nílẹ̀ yìí. Ayàyà ọ̀rẹ́ wa Ali já lọ ṣèkéde àti polówó ọjà. Wọ́n ní ọmọ kọ́tẹ́ o. Ali kọ́tẹ́ o. Wọ́n bá kọ́tẹ́. Ok. Kí ọ̀tẹ́ ẹ̀ dáadáa o. Ẹlẹ́ ń bẹ̀ kú ká.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ṣumi kò ní rẹ̀.
6: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 949 ẹ̀yìn ẹ̀.
5: Kò ní ṣumi kò ní rẹ̀.

náà ti ń tẹ̀lé. Gbogbo àwọn bàbá wa ìyá wa tí wọ́n pè láàárọ̀ ìyẹn, wọ́n gbìyànjú o. Ọ̀rọ̀ náà sọ. Àmẹ́ mọ́ gbàgbé mo ní mo jókòó mo ràn kankan ní wọ́n ní lẹ́tọ̀ fún mi.

mo kiyin e kasan asiko bi oju ojo ti ri iroyin agbaye lekunre rele ngbo lati le ise radio 32 fm 94.9 olu shola momo loni royin yin awon koko to fojulede ninu iroyin na ajo inec ti fi patari wipe awon ti se atunyewo si alakale eto idibo odun 2027 Fani Kayode lo tin bere fun idajo ododo lori bi won ti se kupa morilede Nigeria kan ni ile South Africa ni ile okere okunrin to ga julo ni ile Ghana ti jade laye lomodun metal le ni ogbon la balere daraya egbe agbabolu ti UEFA ti bres ni pe fun ipade pajawiri lori awon ipinu kan ti ajo FIFA gbianju lati se labala muludun Davido ti siso loju egun aworin tutun to segbe jade to pe ni oriade iroyin re lekun rere ajo eleto edibo INEC na ni won ti fi patari iroyin kan eleyi ti mojala re tin fe kakiri loju opo kaye lo jara pe won ti se atunse si alakale eto edibo todun 2027 nigba ti o nsoro ajo won na lo ti je ko di mimo wi pe gbogbo bi won ti la kale tele pe eto edibo todun 2027 to je eto edibo gbogbo yo waye be na ni alakale ohun ti si wa ebe won ti je ko di mimo wi pe lojo 15 ni ogun oṣù kini ọdún 2027 ina ni gbogbo awọn ti wọ ba fẹ ṣe ikede ipologo ibo ini gbogbo rẹ yo tẹnu bipo dipo ọjọ 14 oṣù kini ọdún 2027 fun ipo are ati ile asofin agba to fi mo ti awọn gomina ati ile asofin ipinle eyi ti gbogbo ikede ipologo ibo yo tẹnu bipo lọjọ 5 oṣù keje ọdún 2027 dipo ọjọ 4 oṣù keje ọdúnà nígbà tí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò tó jẹ́ tipò ààrẹ àti tílé asòfin àgbà náà ni yóò mọ̀ wáyé lọ́jọ́ 16 oṣù kínní ọdún 2027 nígbà tí ti ipò gómìnà àti tílé asòfin ìpínlẹ̀ yóò gbìnàyá lọ́jọ́ 6 oṣù keje ọdún 2027 ẹni tí wọ́n ń ṣe akọ̀wé àgbà fún àjọ elétò ìdìbò INEC náà Adédayọ̀ Òkétọ́lá ló ti wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti kọ̀pàkọ́ sí àwọn eléyìí tó ń fò káàkiri lójú òpó kayélujára náà níbi ó ti júwe rẹ̀ gẹ́gẹ́ bí irọ́ tó jìnà sí òótọ́ nínú ìròyìn míì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá tinubu ti fìdí rẹ̀ múlẹ̀ wípé òun yóò tún padà díje dupò ààrẹ lọ́dún 2027 níbi ó ti wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ díje tako òun iná ló gbúdọ̀ múra dáadáa nítorí wípé àfi bí ìgbà tí yóò wọ̀ ìyá àjà pẹ̀lú rẹ̀ tí wọn yóò sì jọ̀nà tán bí owó náà ni nígbà tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tún ń sọ̀rọ̀ yìí ẹni àsìkò tó ń gbàlejò àwọn tí wọ́n jẹ́ bíṣọ́ọ̀bù láti ìjọ ti kátólíìkì láti ẹgbẹ́ wọn eléyìí tí ààrẹ wọn most reverend matthew endagoso tó léwájú wọn nínú àbẹ̀wò tí wọ́n ṣe sí ààrẹ ní ilé ààrẹ nílùú wa abuja nígbà tí ààrẹ sọ̀rọ̀ sí ọwọ́ wájú ó wípé àjọ elétò ìdìbò INEC ta ko ọ̀rọ̀ kan tí àwọn èèyàn sọ iná ló jẹ́ àjọ tí kò fari apá kan dápá kan sí àti wípé ìṣèjọba ọ̀hún ló ti túbọ̀ mú kí ayé rọrùn sí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìpèníjà ń lòun jogún bá lásìkò tó ń gbèkúdà ìṣèjọba wàyó mínísítà fọ́rọ̀ ìrìn àjò ojú òfurufú nílẹ̀ yìí Fẹ́mi Fani Kayode nígbà kan rí iná ló ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpa ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan eléyìí tí wọ́n ṣekúpa ní ilẹ̀ South Africa nínú àtẹ̀jáde kan tó fojúlédè ẹni Fani Kayode ló ti wípé òun wo fọ́nrán fídíò kan èyí tí wọ́n ká lóní bòńkẹ́lẹ̀ níbi wọ́n ti ṣàkọlù sí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan tó filẹ̀ South Africa ṣebùgbé látọwọ́ àwọn agbófinró ní ilẹ̀ South Africa náà níbi ó ti sọ̀rọ̀ wípé eléyìí ni kò bójúmu rárá tó sì ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ ìjọba orílẹ̀-èdè yìí láti mọ́ ṣe káwọ́ gbéra tàbí dákẹ́.

0: wo si awon isekupa ni ati akolu to nwaye si awon omo orilede Nigeria ni ile South Africa na ni bayi na ka wale ni ipinle Oyo eni tin se oga agba fun ajo eleyi to ngbogun ti awon ti won ba nfin ni sowo eru eka ti ipinle Oyo arakunrin Kayode Alfred lo ti se ikilo fun awon omo orilede Nigeria lati ye ririn ajo lai gba segbon te tabi gba ona tuto nigba tun soro na lo je ko di mi o pe opo eni won lo mo nfi sowo eru leyin ti won ba ti so fun won pe won yo ba won wa ise to ton ise ni ile okere ti won yo si riru fe ririn ajo be amo to je wi pe owo eru na ni won pada lo ri fi won se lasiko tun soro nigba ti Emmanuel Adebanjo ti se akoroyin ile ise radio 32 fm to foro wa lenu wo eno lo je koro yi di mimo wipo ye ki awon ti won ba fe ririn ajo ki won mo to pinpin daada ko to di wipe won yo gbe igbese lati ririn ajo ati wipe opo ni won saba mo npada wa mo bu enu atelu ijoba lori irufe nkan be to ba sele si won leyin ti atubo to oro won ba de ba won tan ni bi o ti wipe awon na eno lo si je wipe won iki to pinpin tabi se iwadi lori awon ti won ba fe ki won ririn ajo lai je wipe won mo eredi ni pato irin ajo na eja gboro si waju se lenu re
1: e ko ma gba tourism visa fun won ki fault ijoba ni pe out of ignorance e mo pe tourism visa ke ko do bo pe ke gba fe ke te pada wa within 30 days e to le ton yin na on practical se be fe lo sise factory whatever dey be won force yin ke lo join army you know how many I said on my table I have 4 cases in the last 3 months in this part of young men they want to make sure she visa you want to passport she want repeat tourism visa is it government's fault that I want to repeat tourism visa I want to be one for something I mean it's all last year but what you got from all indication so only one time I saw watch my entitlement she had to wear like one sort of entitlement one day at first but how you like when you go there and be fabric on the one fair time machine okay look how join army on the system that is you faulted the immigration laws of our countries to lawyers. You don't expect it. You understand? And when one big bar, job or desert, can't do sikini, kemani, kini, if you don't have a visa, oh, nikini, whatever. I'm going to let the visa to get migration. Like even your $2 are thousands of dollars. You understand? Call this number. Or just some strangers, people you don't know in reality, who are on Facebook, some of them are traffickers. They are only proud. They are looking for victims. I'm a recruit. If you go in my door, what is my first time saying to us here? Any man nice. Yeah, I'm going grooming. If I get confidence at what is here, Lara. What government can do? I don't want problems, you know, when you establish NAPTIF. NAPTIF is a focal law enforcement agency to investigate and prosecute cases of human trafficking. And we say investigate, it entails arrest of human traffickers. It entails rescue of victims of trafficking.
0: Ti kuro ni ipinle Oyo commissioner fun le ise olopa ni ipinle yi Abimbola Ayodeji Olugbenga na ni won ti be sin se awon abewo kan si awon ile ise olopa kaakiri ipinle yi loju na lati tubo mu ki oro abo komuna doko daada si nigba ti won soro joko di mimo wi pe eredi ti won fin se awon abewo na lati tutubo sise papo pelu awon ekan ekan lati ri daju wi pe alaafia tubo joba si ni ipinle Oyo ninu awon abewo na ni won tin se ipade pelu awon ori ade ati awon olori lawon agbegbe kankan eleyi ti won ba tun fese te nibi won yo ti jiroro lori awon ipenija to ba ni se pelu oro abo eleyi to nkoju won ati ona ti won yo gba lati daabo bo emi ati dukia awon omo ipinle Oyo be na ni ipade yo tun mo waye laarin awon ti won ba tun je eso alaabo ti won yo wo bi won yo ti jo sise papo lori mimu ki eto abo ipinle Oyo ko tubo da si iroyin agbaye lekunrere le sin gbo lati le ise radio 32 fm 94.9 feyin e ta fidi kale si Left House Premier Hill Mokola ni Ibadan e o si mo gbo iroyin ni ile okere abala ire daraya to fi ma balamulu dun e mo yi kuro nbe adupe pe si wa nbe ti e n teti gbo wa ka mo lo si ile okere baye tori abojo igbenu sa ni ile okere eni ti o jo okunrin to ga julo ni ile Ghana Sulemana Abdul Samid ti opo tun mo si Awuche in lo ti kaye pódì gbòṣe lọmọdún mẹ́tàléní ọgbọ̀n ikú arákùnrin ọ̀hún tó wá láti ẹkùn àríwá ti ghana náà ẹni ọ̀pọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí rẹ̀ níbi tó jẹ́ pé arákùnrin ọ̀hún ẹni ó jẹ́ ọkùnrin èyí tó ga jùlọ nílẹ̀ náà tí ó sì ti sọ di ìlú mọ̀ọ́ká nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ikú rẹ̀ níbi tó jáde láyé lọ́mọdún mẹ́tàléní ọgbọ̀n ọ̀hún lọ́jọ́ kẹtàléní ogún oṣù kejì ọjọ́ ajé lọ́dún tá a wà yìí iná ló káyé pódìgbò ṣe ní ilé ìwòsàn kan tó jẹ́ ti tamale ní ilẹ̀ ọ̀hún lẹ́yìn tó ní àwọn egbò kan ní ẹsẹ̀ rẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú arákùnrin náà tó wá láti abúlé gambaga ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹni ọ̀hún ni ló jẹ́ ẹni tí mọ̀ ń ṣàánú tó sì ní ìfẹ́ àwọn ènìyàn lọ́kàn gidigidi lọ́dún 2022 ẹni wọ́n wọn bí arákùnrin náà ti ga tó sì ga pẹ̀lú ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà àti mẹ́rin èyí tí wọ́n fi fìdí rẹ̀ múlẹ̀ wípé òun ló jẹ́ ọkùnrin tó ga jùlọ ní ilẹ̀ ti ghana ọ̀hún orúkọ rẹ̀ awuche tó túmọ̀ sí ẹ̀jẹ̀ ká lọ náà ni wọ́n wípé arákùnrin náà ló ti ní ọ̀pọ̀ àwọn ìpèníjà ètò ìlera rẹ̀ kò tó di wípé ó padà jáde láyé. Lábala eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti àwọn ti ilẹ̀ Europe UEFA ni wọ́n ti pé wọ́n ṣe ìpàdé pàjáwìrì kan báyìí lọ́sẹ̀ yìí lórí àwọn ìpinnu kan eléyìí tí àjọ FIFA tí wọ́n gbìyànjú láti ṣe nínú àwọn ìgbésẹ̀ tuntun kan eléyìí tí àjọ FIFA tí wọ́n tún gbìyànjú láti gbé èyí náà ni láti mọ ṣí àyè sílẹ̀ fún àwọn ẹ̀ka tí wọ́n bá fẹ́ dókòwò nínú àwọn ìdíje èyí tí yóò mọ̀ wáyé tí kò yọ ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin àti ọkùnrin sílẹ̀ nínú àjọ náà àmọ́ nígbà tí ẹgbẹ́ ti UEFA tí wọn yóò mọ̀ sọ̀rọ̀ wọn wípé gbígba láàyè fún àwọn tí wọ́n bá jẹ́ olùdókòwò aládàáni láti mọ̀ lọ́wọ́ nínú àwọn ìdíje ọ̀hún náà ló lè mọ̀ fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n bá ṣe irúfẹ́ rẹ̀ kí wọ́n fẹ́ jẹ́ kaba lórí ìdíje náà. Lábala amúlùúdùn níbi tí a ti mọ figigun ìròyìn àgbáyé wa fún ti àsìkò yìí gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti Afrobeat David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido ló ti ṣiṣọ́ lójú àwo orin tuntun èyí tó ṣe gbéjáde tó pè ní orí adé tó jẹ́ ẹlẹ́kẹfà àwo orin tí yóò mọ̀ gbéjáde àwo náà ń lo ní àwọn orin mẹ́tàlá nínú rẹ̀ èyí tí àwọn olórin káàkiri àgbáyé ti kópa nínú rẹ̀ níbi tí a ti rí Leon Thomas Black Sheriff Aya Nakamura Mayokun Fola tó fi mọ́ GLCJ ẹni wọ́n jìjọ ṣiṣẹ́ ọ̀hún orin àkọ́kọ́ tí Davido kọ nínú orin náà ń ló pè ní orí adé eléyìí nínú àwo orí adé náà ń ló pè ní I know who I be tó túmọ̀ sí pé mo mọ ohun tí mo jẹ́ tí Jess Ward sì kópa nínú rẹ̀ àti JLCJ léyìí tó ń sọ̀rọ̀ nípa ìrìn àjò rẹ̀ nínú kíkọ orin ti Afrobeat. Àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ẹlẹ́tẹ̀ látẹ̀jíṣẹ́ sí wa lóníyàjóyàjó tàbí kẹ́kàn sí wa lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí 0705-655-0949 ẹ tún lè kàn sí wa lójú òpó ti email yìí at 32fm.com.ng kí a tó mọ̀ ọ̀lọ́ nínú ìròyìn ọ̀hún àwọn kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ẹgbọ́n nínú ìròyìn wípé àjọ elétò ìdìbò INEC ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọn kò sí mú àyípadà dé bá ètò ìdìbò àti àlàkalẹ̀ ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹgbọ́n pé Fani Káyọ̀dé iná ló ti bẹ̀rẹ̀ fún ìdájọ́ òdodo lórí bí wọ́n tuntun ṣe ṣekú pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ní ilẹ̀ South Africa. Ọkùnrin tó ga jùlọ ní ilẹ̀ Ghana ti jáde láyé lọ́mọdún mẹ́tàlé ní ọgbọ̀n lábala eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti àwọn ilẹ̀ Europe UEFA ti pé wọ́n ṣe ìgbésẹ̀ ìpàdé pàjáwìrì lórí ìpinnu tuntun tí àjọ FIFA ń gbìyànjú láti gbé lákòótán lábala amúlùúdùn iná láti kà sétí ìgbọ̀nyẹn wípé Davido ti ṣiṣọ́ lójú àwo orin tuntun tó gbéjáde tó pè ní orí adé lórúkọ Akinwale Aboluwade tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá Mọ́mọ́ Lótù tó sì kà sí etí ìgbọ̀nyẹn ẹ ṣeun 10.32 FM.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
3: 32 FM 94.9
4: Laughter House
3: Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: yin temi bawo ni gbogbo eyin ololufe mi oruko mi ni Aisha Lawal mo fe ke ba mi gbo 32 FM lori kan ni 94.9
1: eni wa disappointed
2: Ìràwọ̀ kan yọ ọ́ mi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebi ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba won kan ni

0: káàbọ̀ sórí ètò ìtẹ́ ẹ̀ tí ń dúró dè sáréwù dán ọjọ́ ọ̀sán lélẹ̀ yìí kè wá ṣe ọjọ́ alẹ́ ọmọ yẹn ọ̀rẹ́ yẹn olólùfẹ́ iná ní bàmọ̀tà àdìmọ́lá àdéjùmọ́ ọmọ tó ti balẹ̀ kàṣàgbà sórí ètò yìí sáréwù dán lórí ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú nílé adẹ́rìn-pọ̀ṣónú laughter house bẹ́ẹ̀ni lẹ́gbẹ̀ẹ́ laughter house ẹkúkú mọ̀ bá ń tí mọ̀ ń ṣe tẹ́lẹ̀ ẹ̀kàn máa pè wọlé náà ni ẹ sì dárúkọ bí tẹ́ ẹ ti ń pè àtúkọ yín ẹ wà mú nọ́mbà kan àwa náà wà tàkó tó béèrè sí yín bẹ́ẹ̀ náà lẹ dáhùn tẹ́ ẹ bá ti fún wa ní dáhùn tó múnádóko tó wọlé ẹ̀yẹ ló já sí pé ẹ ti jẹ́ nìyẹn ẹgbẹ́ ìwé tó fẹ́ ṣẹ̀ mí lọ́wọ́ lọ́sàn-án yìí o. Hello.
1: Hello.
0: Ẹ mọ̀ káàsì orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè.
1: Ọkọ mi ni Abacha sì ṣe ń nàmbà wà lónìí o.
0: Àbọ̀ ẹ̀rọ lọ ń bá wọn lọ lónìí orí bẹ́ẹ̀.
1: Bàbá ṣe yìí lọ́wọ́.
0: Ẹjẹ́ àmọ̀ wo bí ó ṣe ń lọ. Nàmbà wà náà ẹ̀
1: lẹ́bùn.
0: Ẹ ti dáa, wọ́n ṣe. Kí ni mo fẹ́ fọkùnrin ní náà nàmbà wánú ọ̀dà náà ṣé ń gbọ́ mi dáadáa.
1: Mọ̀ ń gbọ́.
0: Ẹ kàn bá wọn dárúkọ ìlú àkókò mẹ́fà péré.
1: Ìlú àkókò.
0: Mẹ́fà péré.
1: Àkókò.
0: Ìmọ̀ọ́mọ̀ sọ mẹ́wàá ni o kí n mọ̀ bàdá yìí láàmú pọ̀.
1: Àkókò.
0: Ọ̀dà fún àpẹẹrẹ ìkàrẹ́ àkókò.
1: Ìkàrẹ́ àkókò
0: ẹ̀. Ìkànnù.
1: Ìkàrẹ́ àkókò.
0: Ẹ fi márùn mi kun.
1: Adú àkókò.
0: Ẹ.
1: Adú àkókò.
0: Ó dèjì.
1: Ìsẹ̀yìn àkókò.
0: Ìsẹ̀yìn àbí.
1: Ìsẹ̀ àkókò.
0: Ó di mẹ́ta.
1: Ẹ bá ń sọ̀rọ̀
0: ikú mi. Ọ̀dà.
1: Ọ̀dà máa bọ́ fún wọn.

0: Hello? Hello?
1: Hello?
0: Ẹ̀bà káàsán, orúkọ yìí mi tẹ́ ẹ ti ń pè.
1: Ayọ̀dẹ̀ ni láti Akoji.
0: Láti?
1: Akoji.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹlu lẹ fẹ́.
1: Ìbéèrè lẹ́ẹ̀kẹrin.
0: Ìbéèrè ẹ̀kẹrin. Ẹ kàn bá mi dárúkọ ìwé ìròyìn mẹ́wàá péréte mọ́ nílẹ̀ yìí.
1: Ìwé.
0: Newspaper mẹ́wàá. Ẹni. Tẹ́ ẹ̀ rí lójoojúmọ́ tẹ́ ẹ bá ti ń kọjá ń bẹrẹ, tẹ́ ẹ̀ ń kọjá lóje, tẹ́ ẹ̀ ń kọjá mọ́kọ́lá, tẹ́ ẹ̀ ń kọjá ń géètì, mọ̀lété, lùgbẹ̀ ó yẹ yín náà. Hello?
1: Hello, Bami.
0: Ẹ mọ̀ káàsán, mọ́mí Habib láti Labo àbí?
1: Bẹ́ẹ̀ni bàbá mi ò ní gbàgbé
0: mi.
1: À ń ti lérí nǹkan ẹ bá wa tí ẹ jẹ́ bá
0: dé. Wọ́n gbọ́ bẹ́ẹ̀ ṣe ń kí mọ ìlẹ̀ wọ́n ń gbọ́.
1: Ẹ̀ka tọ́tọ́ náà kí àwọn èèyàn wa látòkè délẹ̀
0: àti
1: Kúnjẹ Alámúlà àti Fada Sáà gbogbo wọn àti Abiola Yalija gbogbo wọn pátá àtàwọn míì kí ó tún mọ ọjọ́ ìwà ojú òní
0: fún
1: wọn. Wọ́n ní dáàmú lájàrọ̀
0: mi.
1: Ẹ fún mi níbèrè ẹ̀ karùn-ún.
0: Ìbéèrè karùn-ún. Ẹ kàn bá mi dárúkọ iléeṣẹ́ móhùnmáwòrán tó kọ́kọ́ gbé àwòrán wọn síta ní aláràbarà tó jẹ́ kọ́lọ̀ ní Nàìjíríà.
1: Ká kọ́kọ́ gbé àwòrán wọn síta.
0: Bẹ́ẹ̀ ni Color Transmission gbogbo àwòrán tẹ̀ wò ńbẹ̀ àràbarà ni kọ́lọ̀ oríṣiríṣi ló gbé jáde kì í ṣe dúdú àti funfun nìkan.
1: NTA náà
0: ni. NTA ti bo tìlú wo.
1: Tìlú
0: Ìbàdàn. Bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kétò tó parí. Ẹ mọ̀ ọ́. Hello.
2: Hello, bàbá mi, àbárọ̀.
0: Ìyálòde International.
2: Bẹ́ẹ̀ni dáàmú ẹ̀
0: ní ìgbàgbé. Amina, gbogbo ilé ń kọ́ o. Amina.
2: Olúwa ní èyí ọmọ èdè ń kọ́
0: o. Ó dé tán wà ní jíṣẹ́ yín fún náà tí ẹ̀ ń gbọ́ yín fún rẹ̀.
2: Yọ̀rọ̀rùn.
0: Amina. Àdúpẹ́ lọ́dọ̀.
2: Oṣù Yorùbá ọ̀rẹ́ ẹ̀yìn wa
0: o. Wọ́n ń gbọ́ yín.
2: Àti tún ẹ̀bẹ̀ mọ̀ ní gbọ́nà o.
0: Amina.
2: Pápá jùlọ Abiola Yalẹyalẹ.
0: Wọ́n ń gbọ́ yín.
2: Padà sáàsì.
0: Wọ́n ń gbọ́ yín dáadáa.
2: Kúnjẹ Alámọ̀là ń bọ́rọ́bọ́rọ́ lọ́yọ̀ gbogbo wọn mo kí o.
0: Bẹ́ẹ̀ni wọ́n ń gbọ́ yín.
2: Kò ní bàjẹ́ o, ẹ mọ̀ ṣe o.
0: Ami.
2: Ẹ yẹ fún mi ń béèrè kẹfà.
0: Kẹfà. Ẹ kàn pa àwo mẹ́rin fún mi tó ní ẹja nínú. Ẹja.
2: Ẹja lẹja jẹ́ sanra.
0: Ọmọdé ni.
2: Orí lẹja fi labú.
0: Ọmọdé méjì, màmá yìí máa ń gbà á lọ.
2: Ẹja ń bá kàn.
0: Ọmọdé mẹ́ta.
2: Ẹja. Bàbá tẹ́ǹkù wà lulẹ̀ lórí ẹja yìí.
0: Ẹja
2: lórí ẹja yìí mo ti jẹ láàárọ̀ yìí.
0: Ẹja ń bá kàn.
2: Ẹyin lẹ mọ̀. Ẹja ń bá kàn, ẹyin lẹ mọ̀. Ẹ fún mi gbọ̀ òkú sí bàbá mi. Ṣé ẹ mọ̀ pé bàbá mẹ́ta ń gbọ̀ wọ̀nyá? Ẹ bá wá jọ sí báwọn.
0: Hello.

0: Hello.
1: Hello, Eka Sọ.
0: Eka Sọ ma, orúkọ yín bi tẹ́ ti ń pè o.
1: Ṣé èmi ni látàgbájé?
0: Eka bò sórí ètò wa. Ìbéèrè náà kí ló lẹ fẹ́ o?
1: Ìbéèrè kẹta.
0: Ìbéèrè kẹta. Ta náà lobìnrin àkọ́kọ́ ńlẹ̀ yìí ní Nàìjíríà tó kọ́kọ́ ṣe igbákejì gómìnà? Ẹsì mọ́ o, láàkúlì gàlá ìlú. Kára ó lé bàbá mi. Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run, ó wà orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o. I am number one.
2: Akáwọn èèyàn wa tán lawọ sí alórí ìdókòwò rẹ tán fún wọn mọ kiri oko délé o àbábẹ́lá yalẹ yálẹ fara charles àjálàlà bọrọbọrọ
0: wọn kúkú ń gbọ yín
2: wọn lè kádà àwọn kò lè kán lọwọ wọn àdéhùn tó tẹ fẹrẹ ìbàjẹ lónìí kì í sọ
0: o.
2: Ẹfún ìbéèrè àkọ́kọ́ ayọ̀mẹ̀ lẹ́mbà wa.
0: Ìbéèrè àkọ́kọ́.
2: Báwo sàn.
0: Ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè àkọ́kọ́.
2: A ti gbẹ́ o.
0: Ọ̀dà ìnídà ìlàmù. Ẹ kàn bá mi dárúkọ ọ̀rọ̀ mẹ́jọ péré mẹ́wàá ló yẹ kí n pè é mẹ́wàá ló yẹ kí n pè é bẹ́ẹ̀
2: mẹ́ta tó dá méjì
0: mẹ́ta mọ̀ kàn fún yín ní mẹ́jọ tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì là á pè é fún àpẹẹrẹ mùdùnmúdùn ẹ fún mi mẹ́jọ míì.
2: Lábalábá.
0: Ó mọ̀ dé ní.
2: Láìlá.
0: Láìlá. Hey, ọ̀dà.
2: Bá mọ̀tá.
0: Ẹ̀pọ̀ náà lẹ́ẹ̀mejì.
3: Hello.
0: Sàrúkọ yìí mi tẹ́ ẹ ti ń pè o.
3: Olúṣọlá láti Jẹ́ríkò.
0: Láti Jẹ́ríkò. Ìbéèrè ẹlẹ́ẹ̀kí ló lẹ fẹ́?
3: Ẹlẹ́ẹ̀kejì.
0: Ẹ kàn bá mi dárúkọ ohun èlò mẹ́fà péré tó jẹ́ pé wọ́n máa ń sábà múlò láwọn tí máa kọlà. Bẹ́ẹ̀ bá ti ẹ̀kọ́ lẹ sára àwọn tí ń kọ.
3: Bléèdì.
0: Ẹ̀mọ́fà àgbẹ̀ parí ṣeré bí léèdì. Wọ́n ti lọ. Ibi wọ́n ti fi bíléèdì.

0: Hello. Hello, Ekasan. Orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè o.
1: Orúkọ mi ni Ayọ̀mídé láti Mọ́kọ́lá.
0: Láti Mọ́kọ́lá, ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè ilẹ̀kẹ̀lú lẹ wá fẹ́ jèrè.
1: Ìbéèrè kẹta.
0: Wọ́n ti mú yẹn.
1: Ìbéèrè karùn-ún.
0: Karùn-ún. Ẹ wá farabalẹ̀ dáadáa ń tẹ́ mọ́ ní o, tẹ́ bá farabalẹ̀. Ẹ dárúkọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ga síbi létí ánsẹ̀. Ẹ dárúkọ mẹ́wàá fún mi.
1: Answered.
0: Yes, bẹ́ẹ̀ni, fóònù ọwọ́ yín wọn alágbèéká wọn.
1: Ok, Tecno.
0: When?
1: Samsung.
0: Ọmọdé méje.
1: Infinix.
0: Yes, mẹ́ta.
1: Infinix.
0: Yes, mẹ́rin.
1: iPhone.
0: Kí ló kọ rẹ̀?
1: Oppo.
0: Ẹ dákọ̀, o kọ la fẹ́ lò.
1: Vivo.
0: Yes, ó di márùn-ún bẹ́ yẹn.
1: iPad.

kí nǹkan tó ràn yín létí pé ní ìjọ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ tá à ń wù lọ́ọ̀kan yìí ẹ bá gbàgbé pé ọdún àmàlà tá a máa ń ṣe yóò tún kò ó nítorí náà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa 32FM 949 ẹ wá ra tíkẹ́ẹ̀tì àmàlà yín àmàlà first àmàlà festival ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bẹ̀ lọ́dún tó kọjá ẹ̀rín kó yàtọ̀ gbẹ̀gìrì tọdún yìí náà ara ni ààyè wà fún ẹni tí wọ́n bá lè jẹ́ àmọ̀là tán tó gbóná fẹlifẹli níṣẹ́jú àyá tàbí ọkùnrin tó lè lóró àmọ̀là tó kúnná bí etí dáadáa ẹ̀bùn rabandẹ ó wà fún tọ̀hún nítorí náà ẹ fi sọ́kàn ẹ wá mọ̀ra tíkẹ́ẹ̀tì yín lọ́wọ́lọ́wọ́ báyìí

0: Àláfíà náà lo ògùn ẹ̀mí. Bó ti wù ká pẹ́ láyé tó kólódùmarè kó mọ̀ jẹ́ àṣà ìsàn. Gbogbo àwọn tí ń bẹ lórí àìkété àìsàn. Kádẹ́dà kó gbogbogbo wa san àtàwọn tí ń bẹ nílé ìwòsàn àtàwọn tí ń bẹ nínú ilé. Lọ́nà kan tàbí kejì tí gbogbo wa tá a ti ń ra owó ẹ̀bẹ̀ fàlàáfíà àti ìtúsílẹ̀ lọ́wọ́ àdẹ́dà. Àláfíà nìkan náà ni kì í sú ẹ̀dá láyé. Kádẹ́dà kọ́dákun kó mọ́ fi sun omi ara ìjà ara wa kó mọ́ fi dè wá lókun. Ẹ jẹ́ máa kí wa káàbọ̀ bí mo ti ń wu bí ìre fún wa bẹ́ẹ̀ náà ni ó ṣẹ lónìí láṣẹ olódù tó máa rè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì ìta tí ń dẹ́rìn pò ṣonú 32 FM 94.9. Mo kí wa káàbọ̀ sórí ètò dókítà orí afẹ́fẹ́ níbi ìta tí máa jíròrò lórí ìlera wa bá a ṣe lè mójútó àwọn nǹkan tó yẹ ká sá fún àwọn nǹkan tó yẹ ká jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwa ń ṣe tó jẹ́ pé ó tako àlàáfíà wa táwa ò ti ẹ̀ mọ̀ ṣùgbọ́n tẹ́lẹ́dùà tó ti ẹ̀ ń yọ wá lọ́pọ̀lọpọ̀ gbà. Ṣùgbọ́n báyìí bá a ti mọ̀ wá sórí ètò yìí òun náà la tún sọ fún wa wípé ẹ jẹ́ á tọ́jú ìlera wa, ẹ jẹ́ á tọ́jú àlàáfíà wa. Ẹ̀mí tó bá ṣiṣẹ́ ó yẹ kó jẹun, bàbá wa ti ń jẹun, oúnjẹ òun náà yẹ kó tún wà níwọ̀n tún ìwọ̀nsì náà ni. Lẹ lágbára lọ́wọ́ Olódùmarè àní dẹni àgbékí o. 32 FM 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn pò ṣonú náà ni mo ti ń kí wa káàbọ̀ sórí ètò dókítà orí afẹ́fẹ́ 32 FM 94.9. Ẹ lè darapọ̀ mọ́ wa wò wá láwọn ojú òpó ayélujára gbogbo ìtàkùn ayélujára wa àwọn sóńsó mídíà wa Facebook, YouTube àti Instagram at 32 FM 94.9. Fẹ̀yìn ẹ̀ o náà lẹ́tì mọ́ wò wá ń bẹ̀ tó bá wá jẹ́ pé lórí rédíò yín ni 94.9 ò lẹ́tì gbọ́ wa ketekete. Bẹ́bọ́ a fẹ́ gbọ́ wa ní ojú òpó ayélujára wẹ́bsáìtì wa Radio Garden a wà ń bẹ̀ www.32fm.com.ng. o náà lẹ́tì wò wá láti darapọ̀ mọ́ wa tó ń ta wílé yín.
1: Àlàáfíà tayo
2: ẹ̀hún tó dára lásìkò.
1: Àlàáfíà tayo
2: ohun tẹ́yẹ bàjẹ́ lẹ́yẹ ń gbé fún kúrẹ́.
0: Láṣẹ Olódùmarè dókítà ó kàn mí lára láìpẹ́ yìí.
1: Àlàáfíà tayo
2: ìmọ̀ tó tó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
1: Àlàáfíà
0: tayo bímọ tó tó bó ṣe lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ jẹ́ máa sọ fún wa wípé lásìkò tá a wà yìí ní àsìkò òjò àwa tá a bá ní arúgbó ńlé ẹja rí wípé à ń daṣọ bò wọn láyà dáadáa. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa pàápàá jùlọ tó tiẹ̀ ti jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìsinmi olùdé. Àwọn kan wà tó jẹ́ pé àwọn ti gba olùdé báyìí, àwọn kan sì wà tó jẹ́ wípé ọjọ́ ẹtì òpin ọ̀sẹ̀ yìí òun náà làwọn náà ó wà á sí ilé bóyá láti àwọn tó wà ní boarding school àbáwọn tó wà nílé tó wà ní ilé táwọn kẹ́kọ̀ọ́ wọn tó jẹ́ pé ìsinmi yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu fún wọn. Ẹ dákun gbogbo òbí àní rógun àgbékiri dìgbàdìgbà lórí àwọn ọmọ yìí. Ẹ jẹ́ rí wípé a fi aṣọ èyí tó gba òtútù láti fi bò wọ́n láyà. Àwa àgbàlagbà náà kò sẹ́ni tó yẹ ká àìsàn ó ṣe. Ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ ká mójútó ìlera wa.

0: Express. Opopona Marosi Ojo ni Louis Baden Wakalesi. 081-8548-1113.
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n bo 32 FM
3: 32 FM 94.9.
4: So, e ka bo laso jide lohun e yara ile e tun ka bo pada si ikanni 32 FM 949. Laughter House lawa Premier Hill Mokola ilu ti Ibadan si ani ayin. E gbo yin yara ile. Se ki arabirin yin se ko pada sibe abi ko ma pada. Ta lo wa do jide lohun pelu mi. Hello.
5: Hello, ma e ku se o.
4: E se sir, ma.
5: E ku se se ni ba de loruko Jesu.
4: Ami.
5: Amara te ni fe fun lati Mrs. Animogo ni soro lati mo niya.
4: E se ma.
5: Amara te ni fe fun ni pe mo se ni to mo igba ti akoko. Igba ti o ba wa ti se nisin. To ba re ni tori okunrin kan. Se ko mo si se o mo igba. Eh, ko lo mo je ka ku fun tayo.
4: Ami.
5: Ko jo to ko jo run kuna. Ma je ipe ko sise yo sise gba to ba dele ko ma lo le sugbon ti o ba ti sise ko ti ke to mo
4: omo kekere ti edun lo nse ma tesi ni omo kekere si ni won de ti bi mo meji o lo lo lo na de ni bukata o lo de kawe ko se po ya won ran lo school
5: ti wa ni padi to lo se kini ko fi se ko ti to le ko ma fi so
4: awon kunrin mi ma wa be ton ba ti ton yawo fe ton wa ni ko ni sise wa wa da joko sile nle
5: omo da lo wo omo da lo o
4: ni bi ti lu de Hello, ya ori bete.
6: Hello, ma.
4: Mo wa pelu yin sir.
6: Oluwe ko keru ni lati para ya po.
4: Daddy mi e se sir ku oju ini. Se o si da ladugo ti yin be yen.
6: O ti da bayi ni se ko to ti mpi ya o ti ya o mi na.
4: Bene.
6: O bene yi. O lo ko ma bi o ba ni pada le ko ma wule pada le o. Ṣugbọn to ba ti je ko ti le fi agreement even family mi je jo.
4: Ko joku.
6: Ko jo fi agreement pe wo ma lo bi se, mi o ma lo bi se ni. To ba ti ri be, o joku re bi o ba wa. Se se se o yi ti fokunrin, o yi ko yi ti fokunrin yen gan, ya wo mo ti se, o ni mo gbe. Ewa ta ba le mi ogun temi oba gun nko
4: kabisi
6: gbogbo wa e ka ti ta gbogbo amọ la ni o ma si se ni o
4: ese itumo ni pe ise sise se pataki fo birin o be nbe ko be nbe hello
7: hello
6: hello e ka san
4: mo wa pelu isa e ka san sir
6: ọmọ obìnrin orí afẹ́fẹ́
4: fúrètò yẹn sẹ́yìn máa tí ìràmàlà ti kẹ̀tì yìí mo dẹ̀ sọ fẹ́yìn yẹn pé tẹ́ ẹ̀ bá ra máa dákú ṣé torí pé mi tí ìdákú lẹ̀ ṣe sí ìrà.
6: Ebi mo pè ń pè ń lánàá fẹ́ gbé kọ̀ nígbà parí ètò mo pè
4: é ẹskísà ẹ ti wá lọ rà ń bò mí.
6: Mi jẹ́ rà ń bò mí o à ń bí mi jẹ́ rà ń bò mí ọmọ yẹmẹsí náà ni ọba ń gbé wá.
4: Ẹ kò ṣe nǹkan kan ẹ yẹ ẹyà ara màlà tíkẹ̀tì lọ́wọ́ mi o àìjẹ́ bẹ́ẹ̀ máa dákú o.
6: Orúkọ mi ni Lake Amzat.
4: Yes sir.
6: Alias Wike Baba Suru. Ẹ rí ọlọ́run máa ṣe ọkùnrin lẹ́nu ìyá ẹni ìyá lọkùnrin tó lóbìnrin ọmọ ṣiṣẹ́.
4: Kábíyèsí.
6: Tuntun èyí yọ ọlọ́run ti jíyàwó lórí tọkọ náà bá lọ tọrọ ní abali ni kọbọ ní abali bí wọn jọ jàn pọ mọra wọn
4: yóò bẹẹni wọn jọ kó sórí tébù
6: ọwọ ní kíyàwó nǹkan ọmọ ṣiṣẹ oyin sí o obìnrin wọn bá jẹ fún ọtàn mọláyé ìsìn ọkùnrin ọkàn ọkùnrin kan ò lè tàn yàn ẹdúgbọ ẹkú ètò ẹ máa fi tù pọ ọbọ.
4: Ẹ ṣe ẹ jẹ́ kí n fún èèyàn méjì láyè sí i mo rí ọkùnrin kan ní kọmínítì kọmínítì yẹn ni máa ń gbà kọjá lójoojúmọ mo fẹ́ kọmẹ́ǹdì ọkùnrin yẹn ẹ jẹ́ kí n fún èèyàn méjì láyè sí ná kí n tó kọmẹ́ǹdì ọkùnrin yẹn. Hello.
8: Hello ma.
4: Mo wà pẹ̀lú yín sista.
8: Yes ma, ẹ pé tó ma.
4: Yes ma.
8: Akọ́lùwàṣọ Adédọ̀yìn ló ń sọ̀rọ̀.
4: Ẹ ṣe ma.
8: Sẹ́rí ọkùnrin mi, ìka ni wọ́n. Kò fẹ́ kóbìnrin ní láárí.
4: Kábíyèsí.
8: Kò fẹ́ kíyàwó ẹ̀ ní láárí ni. Ẹ bẹ́ gbọ́ tẹ́ ẹ sọ pé kò rówó ṣe run, kò rówó ṣe gbá.
4: Ó ládìmọ́lẹ̀ ló ń di.
8: Tó bá mọ̀ pé òun fẹ́ padà síbẹ̀. Àjọ sọ pẹ̀lú àwọn fámìlì wọn máa wà pẹ̀lú wọn.
4: Ok.
8: Ṣé máa ṣiṣẹ́? Tí ò bá ti lè fọwọ́ sí pé kó ṣiṣẹ́, ilé o èmi ò advice ẹ̀ kó padà o.
4: Ok.
8: Ṣé láyé ta wà yìí? Lobìnrin wà jẹ́.
4: Liability.
8: Liability sínú ilé. awa ma pade awon ton ti do kawe graduate awon eyan o wa pa wa wa nu moto wa se won awa ma se bi pe kini
4: e se ma gba to se ni e mummy abi ko ma pada bo nbadan e ko ma pada bo nbadan e ko yen ti sun o mo we eku emi o ni ko koko e o yen ni mi ni fowo si gba to si agree pe wa ba lo se ko yen I ma sise yen as a emi as a person emi no fe ko ma ba mo se ma lomo ti ma ni ko mo mi joko sile ni dispensation ta wa yi ah oya o last caller for the to ba je woni hello
3: oba won
4: ido wo gbo
3: oba won obirin
4: ido ah nkan ton ba won kan nu niyan o Ashara mi bi won ninu o bi won ninu
3: emi
4: niyan
3: gbo e to mo na ni lati Adetokun lo ge wule mbadan eh se ri kolorun shanu wa ni
4: se ba mi
3: kan ba de pe iyogun do ma se
4: Eh ya in fact me dey for work. E je ki replace e pelele. Hello.
7: Hello ma.
4: E ka son ma.
7: Yes ma.
4: Big
7: mom e ko party e ko ma da o. Ko ma da o. Emi ni mo ba yi lowo e ko ma da o.
4: So ko ti na ni ke ma sise ni ma.
7: Ah, big mom is the last story. E mo si ma pe ni ori oro yen ka.

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Give it up. Drop it.
0: 32 FM,
3: 94.9. I want you to be mine.
4: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun tàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté.

kọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: wẹ́ o ma ti yé olóye pé o ti sọ pé òun rí bó ṣe fẹ́ rí nírọ̀lẹ́ yìí nìyẹn tó bá ní ká máa fi ìrọ̀lẹ́ yìí ká máa fi mú ìròyìn a take time àìráyè tún nǹkan tá a fẹ́ tún mú kí n kúrò lẹ́ jákèjádò àgbáńlá yá bí bọ́lá làmí lórúkọ mi sporting cristal lórí 32fm 94.9 ọba ìmọ̀ nkọrin àyèpọ̀ magogo lẹ́nu yàtọ̀ sí tara tèmi àwọn news tó ń reach mi láti àná tó bá sọ pé wọ́n understand nigeria nigeria understand ẹ tí wọ́n bá sọ pé wọ́n understand nigeria nigeria understand ẹ ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin mi àtàwọn èèyàn tó ní ńlá kan lórílẹ̀‐èdè nigeria sáà má mo ní ẹ má bu àwọn tí wọ́n ń ṣe ìṣe arebi pa o ẹni ebi bá pa yóò tọrọ lọ́wọ́ àlè ìyàwó rẹ o ẹni tí ebi bá pa yóò tọrọ lọ́wọ́ àlè ìyàwó ẹ ibi tí ẹ a wà reduced to nìyẹn ẹ kúrò lẹ́yìn gbogbo ẹ̀jẹ̀ wa ní kúrò.
1: Ridu Anadekunle Gleba nkì ń kábọ̀.
2: Akínkùnmí ìdọ́lápọ̀nà kì í kábọ̀ sí ètò ìgé.
3: Islamiyah Olajumoke Busari Lokotemi ẹ̀ kábọ̀ sórí àkùtì ìpínlẹ̀.

0: ẹ kúrọ̀ lẹ́. Ṣẹ́dá dáalẹ́wà a kú ọ̀gìnì tì í.
1: Time for bonsu wesan.
2: Oh yeah.
0: It is time. Gbà, gbà. Àsìkò tó ti dé ká tún gbádùn ara wa bá a ṣe máa ń gba ẹ̀bùn lé o.
1: African rhythm is my choice.
2: Oh yeah.
0: Lẹ́yìn iṣẹ́ lètò yìí, Wednesday edition.
1: The way system is my son.
0: Níbi tá a ti máa rán ara wa létí àwọn nǹkan kan, àwọn nǹkan kan.
1: Time for born to waste.
0: Ètò tèmi máa mú àwọn analysis kan lọ́wọ́. Yóò dẹ̀ ṣíwa létí inú.

0: fàṣere. Délé ìjìnlẹ̀ ẹ̀yin náà mọ̀ bí mi kì í fún yín níṣà. Ìdán bá jẹ́ ọ̀tẹ́ tí n kì í bẹ̀ ni mo máa fún yín. Gẹ́dẹ́gẹ́dẹ́ gbé.
1: Ẹ ma jẹ́ ká
0: ṣe. On that kind level, ṣẹ́yìn o mọ̀ wípé.
1: Ẹyin tèmi ká fi dúpẹ́ fọlọ́run o.
0: Àwọn nǹkan kan wà tó yẹ ká jọ máa rán ara wa létí táwo kì í fẹ́ràn tì ní.
1: Wọ́n fi mí gbọ́ o.
0: Ẹ jẹ́ ń sọ̀rọ̀ nípa alẹ̀ lénìí.
1: Irọ́ o.
0: Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí.
1: O lẹ́sẹ̀.
0: Alápò oore. Táwọn kan ń pè lálápò òkà.
1: Pẹ́ ọlọ́run wọn bá ká ṣòro eré.
0: Ilẹ̀.
1: Ẹni tó dúpẹ́ oore àná.
0: Dádì ṣe ẹ ti ralẹ̀. Mọ́mì ṣe ẹ ti ralẹ̀.
1: Màá jẹ́ ká ṣòro eré.
0: Ross ẹ ti ralẹ̀.
1: Àríyáde Ayùbádé o.
0: Àǹtí ẹ ti ralẹ̀.
1: Àríyáde Ayùbádé
0: o. Kò sẹ́nì kankan tó sọ fún ọ pé ńgbò bá dàgbà ló tó gbọ́dọ̀ kọ́lé. Mo dẹ̀ bìlíìfù pé ní apá alẹ̀ Yorùbá tá wàá wà yìí. Ara àwọn nǹkan tá a fi mọ́ ń jura wa lọ. Tá a fi mọ́ ń mọ lẹ́vù ara wa. Ìyáálé omi ìbá ń ṣe gìràgìrà ó ní ẹfí ilẹ̀ só ti kọ́lé. Ó mọ̀ ti kọ́lé. Ẹ bá ti rí ilé tó kọ́ gan. Ó ní ẹfí ilẹ̀ ìjọ́mọ̀ ti tó wù. Kẹ́kẹ́kẹ́kẹ́rì ti gbádi. Máa já ẹ dáadáa nírọ̀lẹ́. Ó wá kù sí ẹ lọ́wọ́ o. Ṣó mọ̀ pé ètún tẹ́rẹ́tẹ́rẹ́ yẹn máa ń di búṣá.
1: To my speed.
0: Díẹ̀ díẹ̀ ṣe ń jì kéékèèké tà ń rí yẹn.
1: Ẹ mú jẹ lẹ́ńkẹ́.
0: Ó ní n tó ń dí.
1: Ṣé ṣé lẹ́ńṣẹ́ ló fẹ́ òmù jẹ lẹ́ńkẹ́.
0: Wọ́n wá já mi sí pé àwọn nǹkan kan rọ̀ mọ́ ọ̀rọ̀ ọlẹ̀.
1: Ká mi ṣiṣẹ́.
0: Pàápàá jùlọ àwa tá a bá ń ṣiṣẹ́ tó jẹ mọ́. Àkọ́kọ́. Wọ́n ní ilẹ̀ máa ń fẹ́ kí èèyàn jẹ́ olóòótọ́. Ọ̀rọ̀ pọ̀ lé ní o. Màá sì láǹfààní àti ìyẹ̀wò díẹ̀.

0: ṣé kí n má parọ́ tàn yẹn jẹ ẹ̀yìn alára wa.
1: My son, you are old and ready. Now fit to marry. What kind of girl will you marry?
0: Gbogbo àwa tá a wáyé kọ́ la ara lẹ̀. Àwọn kan wà wọ́n wo òun tuntun wọ́n dẹ̀ bù wọ́n nílẹ̀. Àwọn kan wọ́n sì jogún un lẹ̀. Àwọn bàbá wọn ní tó pọ̀. Àwọn kan wọ́n tu owó jọ ni wọ́n ra ilẹ̀ successfully. Àwọn kan dẹ̀ rèé. Bí wọ́n bá ṣe ń ra ilẹ̀ wọ́n sì mọ gbà lọ́wọ́ wọn. Àkọ ilẹ̀ mọ́ wọn nìyẹn. Ẹ já wa bọ́ sórí ilé.
1: Ọmọ tó lẹ́rù tó bẹ́ ni.
0: Ṣé ẹ rò pé gbogbo ẹni tó bẹ̀rẹ̀ ilé ló máa ń kó lọ ṣá? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí láyé dẹ̀ rèé.

0: ẹlòmíì ò ti máa rówó wọn ti máa rówó wọn ti máa rówó ló máa rí owó gan ni tí èso owó kéékèé o ọkàn rẹ ò ní síbẹ̀ bóun fẹ́ ra lẹ̀ ẹ má gbàgbé pé lórí ètò tèmi a máa ń ra wa létí àwọn nǹkan kan ní fẹ́ ràn yín létí àwọn nǹkan kan ni o.
1: a lọ já sí ṣáláńgá ọmọ tó ní sùúrù tó lé.
0: ilẹ̀ tẹ́lòmíì kọ́lélé lẹ́ni èèyàn bíi mẹ́jọ ló ti ra ilẹ̀ yẹn rí tí wọ́n rí kọ́ ọlọ́run wá fóun láàyè láti lè kọ́.
1: ọmọ yẹn dùn púpọ̀.
0: ẹ wo àdúgbò ẹ wo àràǹdì ẹ wo sáìtì yín ràǹdì. ọ̀pọ̀ ilé mi wà tó ẹbí wọ́n sọ fún pé láti 1967 náà ti kọ́ pàtì. ẹni tó ní òkú ẹ̀yìn ẹ mú ọkọ́ débẹ̀ lọ́la ẹ̀ mọ̀ halẹ̀. ẹni tó ní ó kàn ó láwọn alálami ládùúgbò ọ̀rọ̀ ọlẹ̀ ẹ wá máa kùdé kan tó tún wà ńbẹ̀ àwọn tó ń ta ilẹ̀ tí wọ́n fi òwò tọ́ sí ayé wọn máa ń padà ń rí rádàrà dání ẹ lọ́wọ́ àwọn bàbá onílẹ̀ ayé ìgbà kan ẹ mọ̀ gbà ó ló ta gbogbo bíi ọ̀tọ̀rọ̀ yà nílé tutọ́ lẹ́nu tó fẹ̀ gan. ó fẹ̀ gan ó dẹ̀ gùn gan.
1: má fẹ́ wá fẹ́ yàwó.
2: ìmá gojú bọ̀.
0: ọ̀rọ̀ ọlẹ̀.
1: ìwà ló yẹ kí n wò kí n tó fẹ́ yàwó.
2: èmi kò
0: gbọ́. ẹ rí i pé ilẹ̀ tẹ̀yàn bá parọ́ ta.
2: ẹ wá wọ ọmọ aláìgbọ̀.
0: èyí rí nǹkan gidi fowó rẹ̀ ṣe. bíi kó fi gbóbìnrin.
1: màmá mi kí lọ fún.
0: bíi kí àárẹ̀ kan dé bọ́mọ unnecessarily. ẹlòmíì lè ṣájọ pé òun fẹ́ẹ́ fi rán ọmọ ń lú èbó wọn sì gbà.
2: àmì kí lọ fún mi.
0: tí èèyàn ò ta in the right way tó o ti mọ̀ pé o ti ta fẹ́ẹ̀yàn mẹ́rin márùn-ún.
1: orí máa yà wá ní
0: ìwé. o tẹ ariwo abẹ́pọ̀ dá lọ fún ọ níbi etí odò ni. tẹ́ni yẹn ò dẹ̀ fínú fídọ̀ gba etí odò yẹn. ṣùgbọ́n kó o mọ̀ bá àwọ̀ gbó ló fi gbà.
1: kémi má fẹ́ wá fẹ́ yàwó.
0: ẹ pé bó ṣe ń kọ́ lébẹ̀ ní ṣ ìwọ bàbá yìí òkè ń bẹ mo sì sanwó rẹ ó padà tì mí débi odò yìí ó ẹ wo bójú sí ń wọlé o ò ní sinmi.

ilẹ̀ in tó wà lórí ilẹ̀ ní agbára gidi gan ọlọ́run ẹ̀yin ẹ̀ tiẹ̀ tún fojú wo generation tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńlá ńlá tán parọ́ fún yín báwọn ní ibi tó dáa báyìí àwọn níbi tó dáa báyìí ẹ wá padà rí pé irọ́ làwọn lè ń pa ayé wọn bó ló ṣe rí tí bá ń parọ́ ẹ̀ máa jami o ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ àṣírí tó ń bẹ nínú ilẹ̀ ilẹ̀ táwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ ta yín àwọn kan ti tà ní sẹ́yìn àwọn kan bun àwọn kan ní láyé ìgbà tán máa migrate láti ibìkan sí ibìkan wọn ni wọn lọ tulẹ̀ fáwọn kan wọn ò tu ilẹ̀ wọn ò tu lójú pé jẹ́ kó pé àwọn ẹni yìí tá a fún jẹ́ kí wọ́n rí nǹkan gidi àwọn ẹlẹ́mìí wa tẹ̀mí tẹ́ bá gbin àgbàdo bẹ̀ ọmọ róńdóróńdó báyìí ni ó jáde àwọn ẹlẹ́mìí dẹ̀ tẹ́ bá ju àgbàdo lẹ̀ kẹ́ mọ́ wulẹ̀ gbin ẹ̀kẹ́ júlẹ̀ bọ̀kùà báyìí ni ó jáde dìsẹ́milẹ̀ náà ni o ọlọ́run bá mi jẹ́ àánú mi wọ́n jẹ́ ń tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ lójú ilẹ̀ lẹ́nu ilẹ̀ ní etí ẹlòmíì nígbà tó bá bu yẹ̀pẹ́ ibi tí ó fẹ́ rà tí wọ́n bá bu lọ sọ́dọ̀ àwọn mímọ̀ tán bá bá yẹsẹ́ ẹ̀ wò wọ́n jọ bá ti débẹ̀ o ọwọ́ òsì ni kò fi bù lọ́wọ́ o wá tẹlẹ̀ yẹn ní ẹsẹ̀ rẹ̀ òsì lẹ́ẹ̀mẹta pa ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore jẹ́ ó wure fún mi bí o gbọ́dọ̀ wọn gbókù mi wá bí o tí n bá wá ti ṣe lé ìtọ́ kí n tún rí mi ṣe o ẹlòmíì ilé tá a kọ mọ́ fún yóò tó bí ogún ìjọ tó ti gbẹ́sẹ̀ lébì kan báyìí ló ti ṣe wàhálà ayé rẹ̀ lórí ibi ẹyọkan yẹn tó ń ṣàwọn àyẹ̀wò lórí àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí ọ̀rọ̀ ọlẹ̀ ṣé kìí ṣe pé o kàn rí ibìkan ibi ìṣípo o sì bẹ́ sí bóyá wọn lẹ̀ yẹn àwọn tán lórí bóyá wọn padà tú abúlé yẹn ngbà náà lọ́run ni bóyá wọn padà tú abandanu ngbà náà lọ́run ni ó tún wáyé pé ikan generation tiẹ ibẹ̀ ni wọ́n wá ilẹ̀ ibẹ̀ sì da ó sì rọjú o so ti bèrè ibẹ̀ rẹ̀ àwọn kan ti ra ilẹ̀ kan nítorí pé ńgbà wọ́n ń gbé foundation lọ́wọ́ oríṣiríṣi ìkòkò ni wọ́n ń kàn wọ́n náà wọ́n á kan ìkòkò kan wọ́n ní ẹ̀ ti mọ̀ pé aṣọ pupa ni níbẹ̀ nú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́nu mi ò gbọ́dọ̀ lè máa sọ lórí afẹ́fẹ́ inú mi wọ̀ nínú ọbẹ̀ ẹ̀gúsí wọ́n ní gbogbo gbìyànjú táwọn gbìyànjú bíi kí àwọn kówó fún bíríkìlà ibi kìlọ̀ ọmọ yọjú tó òun mọ̀ dúró padà níta ni ó gbò ya wọn ti ẹ̀ rí èèyàn tiẹ̀ bàbá afẹ́ gbéṣẹ́ fún bíi kó máa dẹ́tì ẹni ẹ wá lòun àbádàn bẹ̀ wọ́n á lọ rábò míì gbogbo gbẹ̀rẹ̀ tó ń gbìyànjú lórí ibi tóun ti bá wọn oríṣiríṣi ìkòkò yẹn bẹ́ẹ̀ sì rí virgin land ni wọ́n tà fún kì í ṣe pé bóyá tọwọ́ ẹnìkan bọ́ síbì kan kódà wọ́n wú kòkó ńbẹ̀ dánwò wọ́n bú obì ńbẹ̀ dánwò wọ́n ṣe oríṣiríṣi nǹkan ńbẹ̀ dánwò kó tó rí pé hùn ilẹ̀ yìí jẹ́ ní ilẹ̀ tó dáa ní ẹnìkan kò tí ì lo bẹ̀ rí àwọn generation tó ti lò sẹ́yìn gan kí lè lérò pé wọ́n ṣe ń bẹ̀.

0: a wa lori eto ta pe nleyin ise lele ijinle wa nbe mi o ti lo bo ba nwo eto e ba nse e dada ibi ti won ko shop re si ibo lo mo ti le yen fall si laye igba na lohun oro le olori aye ta se daye oba to laye emi fi be body mi shop ti o gba shop sihun wa e mo yo ku na ti sin be ri ti won ju e ti won jewo fun sori ti awon yen ko si ntori o gbe le nbe
1: omo adugo
0: kari nkan kan ta gbe si opo gbe si ni o mo wa
1: eyin daddy wa eyin mommy e jowo e je kai baba
0: mo ni kan soro kan fun mi ran lo ni bi le tan awon o ya pada ra le ni
1: ani
0: ore ti o je lomi o ni orun le kan lori do ninu won o se wa ra le won o ra le ni e don to soju orun ni won ko le o si ori ile kan na ni won ko le yen si
1: emi ake body follow
0: ala ila so be mo fe ran leti nkan kan ni ro le yi ni lori eto ta pe leyin ise so n sabewo sawon le to fe ra lọmọ ipe eti bi mo nba oro le ni eti ba ju laye
1: o ba de
0: be n ba ti le fi block kan meji lele ibe lokan yin o mo wa gbọn ile n lo ra leni to dotun la ja sin next week je n gbajo mi ti mo fe ajo kan mi boya to ku gregre ka jo kan bayi wa ni en to ka jo lo o ku abi kan lo relocate o gbowo sa lo eti yo koko wa garaga
1: badi wa ti serele
0: lo se to bere si ma da owo
1: emi lo di badi mi
0: pe an gba na pe 65000 na ni o wa ra won ni ka
1: e badi no wi ki wa lo di badi
0: ya di pe plot kan ti di 30000 yo tumo da o ba to ku die ko lo gbajo won ata lajo to ni problem 30 mo da fun yin 18 le da o 30 mo da Olorun 21 ni mo ri bayi 21 mo ri a si yoyo kan ye 20 ta fi binu gba yin o tun ni complete e ti mo nba o ba tun ara le si bi kan o tun gbodo mo samojuto mo sayewo e mo sabewo sibe dada bi o ti idile je ka won ara adugbo mo pe wo lo nile yen ile Mr. Alagbaja ni mo debe o elomi o tira le odun kejo re ko debe duke dogun re eti kan ni so ti rale
1: ko ba de dada
0: ko si ejirenje kan ti won mo so pe eyan o le rale tawon obi eyan ba ni owo dada won mo rale loko eyan gbe omo mi risi ka to abebi ni mo ra ile yin fun mo fi sori e ba n gbaye kakan omo mi merin ni won eje mi o mo two plot eje ba n foko omo mi si plot kokan plot 1 risi loni plot 2 abu ibu ni eko si plot 3 eko gemilasi plot 4 eko awal si dosi fi sori won
1: iwa
0: lo ni ti ndagba o ba ko won o dibe njo kan
1: iwa lo ni body
0: se eri bi ta de yo eri bi ta de yo iwa lo ni plot 1 iwa lo ni plot 2 iwa ni plot 3 1 plot 4 de ba fe mo se nbe e mo wa se nbe le kokan
1: bye bye to yeye glory
0: 1 out of 200 yen no ma ni ro opportunity yen ti obi re o ra le lo ko re 1 out of 200 o tu ko lori 100 o
1: bye bye
0: 1 out of 200 yen re pe ile to ko le sile ni momo re lo ra fun intoro mo oro le o po gidi gan ni so mo
1: oko ti o mo le dada
0: awon le ti won ko si oja ba yen awon le ti won ko si bere yen awon kan ti kole si beri nigba kan ri se pe ngba tawon generation ti won dagba de level yen lawon na re change kejo se pe ibe ni owo won ka ni won ra ngba ni ile te lomi kole si loni o gba lowo enikan ni tomije na fi li elo eniyan ko nbe ton fi kole si elede niyan yo wa lo sun ko le sun
1: o to ma to ka di
0: yo mo gbe eniyan se pe lojojumo ni pe ah o si gba le lowo mi ile te be mo se wahala kin to tuwo re jo ni
1: ogo ti o sabra
0: ba ile te pe o toju mi rire kin to rowo re sajo ah o si gba lowo mi bayi ni o se ri awon omodomo re won mo se bayi won mo ti bayi won mo ti bayi ipe nla nla so ti sagbeyewo le to fe ra so ti lo ye ile to ra wo se ile te eyan ma nko ni
1: obo ti o ga
0: se ki se ile ti o ba eti wa ni se ki se ile ti o fa ise daada re seyin ni awon le kan wa to je pe lati tipe tipe na ti gba igun nkan gidi o lewu nbe lai lai re mo so fun pe ile o ni eti o loju olohun ni jo toju ile mole awon yan pe mi gidi gan oro yan so nlo bi ile to ra pamo
1: o so be
0: gbo lo ti debe last o ti debi elomi osu kerin to ti okan re baba ah ah se baba ah baba o le se ti oda oda baba ba le mo ti ra
1: ogunle baba ogunle mama aya je mo
0: oda baba baba mo gaji gan sayin e
1: ma si se ka ma re
0: gba ti o ba de be bayi bi osan sunday kan yo kan ri po ti ba duplex lori e
1: baba
0: da mo iro igi o igi iroko mo fi damo baba ti de junction a ri bi iroko a wa aya mo pade be pe bi meji kan yo ri pe won ti ge be pe won ti je tan
1: atawo re
0: le ti lo su
1: atawo
0: boya niyan boya won ni kalora lo ti a ka mora so nlo bi le to ra so lo nse nkan kan be die die so lo nsa dua si to ba ti lo re re nkan je nkan sai de site o mo pe each time to ba tin gbese re lebe lo e ko mo gba adua ko kan le olohun je n yori e o mo je won gboku mi wa bi o ise ti mo fe ran rin kini je mo je se o bo mo mi lowo o ile leti i mo gbo mo ran leti ni ro leyin ni okan re le mo si nbe ise da elomi o ni di ariwo to ba ra le elomi ba ti ra le te ba yo ti pe mama mi ti ra bi kan o mo re sire laarin awon ero a ewo eyin e ba n gbadura fo mo mi se ra le keke kan ni olodun je o le ko opo laamu lo da kun dele amo yi tinurun ki na so fun nipa bi ora elomi igba to ra le to elekerin olodun to fun be ko igba ti be o gba epe ti gbe ibe o gba egun ele dare ro mo be so mo ri jiri se nkan ta ti ri mo le lataye 1 ataye ta so bi i wa won du adubo kan fun mi ni ilu yi eyan o le ra ile sibe ori koboro eyan awon opolopo awon eyan ni won ti testify si ki lo si fa awon fo fada be won ti ra nkan kan ran di be me ko sin kankan gidi ko sin kankan gidi kan kódà wọn ní tábà gbé tractor débẹ̀ tí àwọn búdósà kan tán fẹ́ sọ̀nà bẹ̀ wọn ní tractor ó dẹ̀ nọ́ọ̀kì wọn ní làwọn tí wọn bá gbé sọ fọmọ tó ibi àpàdé ní jóun àárẹ kọjá àbí o tractor bíi mẹ́rin ló ti nọ́ọ̀kì o wọn ní tábà wá gba àwọn oníṣẹ́ ọwọ́ pé ẹ mọ̀ wá gbẹ́lẹ̀ ń bẹ̀ wọ́n ní yóò mọ rẹ̀ wọ́n ni lẹ́yìn àwọn ilé tó ti jẹ́ old ló wà nbẹ̀ dísì ó sì yẹ kí ibẹ̀ ti lajú gan gbogbo àwọn tó jẹ́ neighbor kìíní ẹ̀ ti lajú táwọn ilé gidi ti wù gidi nbẹ̀ ṣùgbọ́n nípa tibẹ̀ gangan àkọ́n tó dáa mọ́ bẹ̀ gbogbo bi náà kọ́ là ń ralẹ̀ sí wọ́n ṣe findings ẹ̀ dáadáa lórí ibẹ̀ pé generation wo ló ti gbé orí ilẹ̀ yìí rí kí làwọn nǹkan ńlá ńlá tó ti ṣẹlẹ̀ ń bírí táwọn ọmọ tí wọ́n bá bí ń lórí ilẹ̀ ṣé wọ́n máa ń yè ṣé wọ́n máa ń rí ṣe dáadáa ṣáà ti rí kan náà mọ fọ́fọ́fà dá wọn tó tiẹ̀ lọ́ọ̀lú èbórí sáàrí kan nù wọn tó ti jẹ́ sẹ́tẹ́rì àtìrí. Àtìrí kan tó ti ṣe gbáṣà wokòkò bàbá àṣà sùn rí. Ẹlòmí ó sì ralẹ̀ kan yóò sì kó débẹ̀ yóò ti ẹ̀fà gidi kan. Ìnira ni ní gbogbo ìgbà. Mo ń já isi lé níní. Mọ́kànmọ́ ṣe nǹkan darí náà máa bèrè lé lórí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọlẹ̀. Ẹlòmí ó ti kọ́lé tán kan tó máa fún sórí pé ilẹ̀ fẹ́ kọ́lé sí yẹn. Àtàní tẹ́lẹ̀ ni. Àtàní tẹ́lẹ̀. Kódà tí kinní kan bá ṣe bèbè la máa jù sí. Ó gbẹnu lòún fi sọ. Ìgbà tí ọmọ ní kinní ń talẹ̀ ni wọ́n ta abẹ̀ fún yín. Yóò sì sí ń bẹ̀ ẹ kàn ráwọn èèyàn wà náà bá yín ti foundation lé. Àwọn kankan wà kankan àwọn kankan àwọn kankan. Yóò mọ diwọ́ mú lónìí. Òun notice náà. Òun notice nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ náà. Ẹ lọ́sàn bá dẹni ti ń pè tipẹ́. Ẹ lóò ta ló wà ń bẹ̀ kúrọ̀ lẹ́ o. Ẹ lóò yẹ́so.
2: Ẹ kúrọ̀ yẹn bàbá délé jùlẹ̀.
0: Ẹ ra sà.
2: Ẹyẹ sà. Ọlátúndà bí ẹni ló ń sọ̀rọ̀.
0: Láti
2: Kọ́lá.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa.
2: Mo fẹ́ kí ọ̀rọ̀ yín lẹ́yìn ni.
0: Mo sáré pé ti ń pè.
2: Mo ti ń pè yín. Bẹ́ẹ̀ ni sà.
0: Mo rí.
2: Àwọn pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀. Ilẹ̀ kan wà ní ọ̀dọ̀ wa.
0: Ẹ mọ́ dákọ́ bẹ.
2: Ilẹ̀ kan wà ní ọ̀dọ̀ wa.
0: Lọ́dọ̀ yín.
2: Àwọn bàbá tó bí bàbá wa. Wọ́n jẹ́ kó yé àwọn bàbá wa pé kò sẹ́ni tí ó dá oko lórí ilẹ̀ yẹn tí ó kórè lórí ẹ̀.
0: Káì.
2: Kẹ́sẹ̀lẹ̀ kékeré o, kìí ṣe éka mẹ́wàá o.
0: Wọ́n ti gẹ́gun ẹ̀.
2: Wọ́n ti jẹ́ kó mọ̀ pé kò sẹ́ni ẹni tó bá dá oko lórí ẹ̀. Òun kọ́ ni ó kórè. Tó bá kórè ẹ̀ yóò fi wa àìsàn ni.
0: Tó bá kórè rẹ̀ yóò wa àìsàn ni.
2: Yóò fi wa àìsàn ni.
0: Egun yẹn ti wà lórí ilẹ̀ yẹn tẹ́lẹ̀
2: díẹ̀. Ilẹ̀ yẹn wà dé.
0: Mo ní egun yẹn ti wà lórí ilẹ̀ yẹn tipẹ́.
2: Ó ti wà, wọ́n tún wá ní ẹnìkan lọ ṣètùtù pé òun ṣàfẹ́ dá oko lórí ẹ̀ ni. Bàbá yẹn dá oko. Ó dẹ̀ ń roko níbẹ̀ lórí èkúté. Ó dẹ̀ pa èkúté yẹn. Wọ́n ní ó ń sun èkúté yẹn lọ́wọ́. Ara ẹ̀ dẹ̀ ń bó. Ara bàbá yẹn dẹ̀ ń bó.
0: Ẹ gbà mí.
2: Bàbá yẹn kú.
0: Káì.
2: Ilẹ̀ kan wà níbẹ̀ náà tó yẹ pé kò sí ẹran tẹ́lẹ̀ ní débẹ̀ nípa.
0: Lọ́dọ̀ yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Kò sẹ́ran tẹ́ran bá fi lè worí ilẹ̀ o.
2: Ó ti lọ.
0: Kí wá ní nǹkan tẹ́tí wá ṣe sórí ilẹ̀ yẹn, ilẹ̀ yẹn ò lajú náà dùn ní.
2: Kò sí bí ó bá di dry season tí igbó bá jó lórí ẹ̀ lè rí ìsà eku kankan lórí ẹ̀. Pẹ̀lú ọ̀rọ̀ yẹn mi ìpè sórí prógráàmù rí.
0: Káì.
2: Èyí ni àkọ́kọ́.
0: Káì.
2: Láti jẹ́ kí àwọn èèyàn mọ ewu tó wà lórí ilẹ̀.
0: Lórí ilẹ̀.
2: Ẹlòmíì ọ̀nà rí ọmọ ọjọ́ tó bá bọ́ sórí ilẹ̀ míì gba ìgbógbó tó ní àdúró ni.
0: Bọ̀ tó bá yẹ bó ti bèrè sí.
2: Tó bá bèrè sí, wọ́n á ti fún ní ìtọ́ni pé òun èdè bẹ̀.
0: Sákúlà ròdù yìí wọ́n máa ń pẹ́ lẹ̀ ni.
2: Wọ́n máa ń pẹ́ lẹ̀ ni. Ẹlòmíì orí ilẹ̀ ló ti kan sáárù.
0: Káì.
2: Èsògùn ayé.
0: Orí ilẹ̀ ni.
2: Ogun ò tọ́ wàá ràn án lọ́wọ́.
0: Gbogbo
2: ọ̀nà rẹ̀ ó di pátápátá.
0: A ní dààmú. Ẹ ṣé o.
2: Mo máa ń gbọ́ prógáàmù yín ṣùgbọ́n inú mi dùn for the first time.
0: Ọlọ́run
2: sùn. Láti pèsè orí prógáàmù.
0: Ọlọ́run sùn. Èmi náà mo bá yín dúpẹ́ o. Mo bá yín pé ẹ pẹ́ tiẹ̀ là wá lọ pé lọ́nà ọ̀dọ́ yín yẹn. Àwọn ilẹ̀ tá ló lé ní tẹ́nìkà yẹn wọn rí nǹkan kan ṣe sí ìdòní.
2: Even àwọn tó ń ra ilẹ̀ fún estate management, wọ́n fẹ́ estate agent, estate management, wọ́n fẹ́ rà á ní bí ọdún mélòó kan sẹ́yìn.
0: Àwọn ọ̀dà kan mọ̀ ń tí wọ́n.
2: Àwọn ọ̀lú tún lọ ṣe ìwádìí. Wọ́n ní tí wọ́n bá ra, wọ́n fẹ́ fa wàhálà, tó máa lè tó fẹ́ fa wàhálà sí ìdùnnú máa tú.
0: Pé kán má wulẹ̀ débẹ̀ rárá, kán filẹ̀.
2: Kó filẹ̀.
0: Over 10 acres.
2: Ó di 10 acres.
0: Láàrin ìlú sì ló wà.
2: Láàrin ìlú ló wà.
0: Nílùú tó lóko tó lágbára. Àní dààmú bàbá. Ẹ ṣé o.
2: Ẹ ṣàáyé máa tẹ̀síwájú ọlá
0: àwọn wa
2: pẹ̀lú yín
0: o. Ẹ ṣé o.
2: Mo fọ́ fún yín o.
0: Ẹ ṣé o. kábíyèsí rẹ lẹ́dùnmá rẹ. Tí mò ń sọ fún yín ojú oorun ni mo ti gbà á. Mi lọ sọ fáwọn èèyàn mi nípa ọ̀rọ̀ ọlẹ̀. Wàhálà tẹ́lòmíì ti rí nípa ọ̀rọ̀ ọlẹ̀ láyé. Bẹ́ẹ̀ lẹ fẹ́ bun yóò ní ẹ ṣàmọ́ wò rí. Ẹ fòun lẹ̀ báyìí. Wọ́n mọ manéjì rúmàdìbalọ̀ tí bàbá àwọn lò kù. Wọ́n mọ lò lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo ògbìyànjú tó ń gbìyànjú lórí ẹ̀ lòun ò rí. Hello.
3: Ìjìnlẹ̀. Ó ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o.
0: Àṣẹ wà.
3: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ́ mi.
0: Jẹ́yẹ.
3: Ọlọ́run ni ọjà jẹ́rì. Sẹ́yìn tẹ́lòmíì bá ti ẹ̀ dra ilẹ̀. Tó bá mú ìyá rẹ̀ lọ́bẹ̀. Pé màmá mi ẹ ṣàdúrà fún mi. Ó mọ̀ dájú pé ẹni tó wá ralẹ̀. Àlè tó obìnrin tó gbé wá lónìí tó gbé wá lórí ilẹ̀ yẹn ikọ́ ló gbé wá lọ́nà ló kó gbé wá lọ́la. Oríṣiríṣiríṣiríṣi ó yàwó ilé rẹ̀ gan kò sọ bó ti rí dáadáa ni tí mò ń sọ ìrírí ni tí mò ń sọ yìí o.
0: Ó yé mi.
3: Ìjẹ́ tí ò tí fi búlọ́ọ̀kù kankan lélẹ̀.
0: Ní wàá gbé bótó bébì wò ń tọ́lọ̀ ṣe fún mi o.
3: Ló ti gbé ìwà lọ́la.
0: Sọ wá padà kọ́.
3: Àtara rẹ̀. Àtara tó ń ṣe yẹn ìgbẹ̀yìn rẹ̀ ó padà talẹ̀ yẹn kẹ́yìn tí ò ní kankan mọ́.
0: Ó padà talẹ̀
3: ni. Ó fi owó rẹ̀ ṣe fàájì fún àwọn tó ń gbé wá náà ni. Ìyẹn bẹ́ẹ̀. Mo gbọ́ lẹ́kṣọ̀ kan lẹ́nu bàbá wa Ajani Midimbelo kọ́lọ́run bá wa foríje bàbá. Nígbà tí wọ́n mẹ́nu lé ọ̀rọ̀ ilẹ̀. Tán mẹ́nu tán ń ṣí àkàwé. Gẹ́sẹ̀tì yẹn ìdílẹ̀ màá pàṣẹ sí yín.
0: Ọ̀dìdà.
3: Tí wọ́n fẹ́nu lọ́rọ̀ ilẹ̀. Wàláì sẹ́yìn bá gbọ́ lẹ́kṣọ̀ bàbá yẹn yóò jìnà sí pé ọmọ talẹ̀ tàbí kọ́ fẹ́ mọ talẹ̀ kan fẹ́yàn méjì.
0: Káì.
3: Wọ́n jìnà sí pátápátá ni. Àwọn tó dán wò àwọn fámìlì kan kìlọ̀ fúnra wọn. Ẹni tí yóò tó gbégbèsè ti ń talẹ̀ kan fẹ́yàn méjì ó sùn ta láì sí ikú rẹ̀ ó sùn ta kán yin ayé ẹ̀ ni.
0: Káì. Ìyẹn lé o.
3: Olóyè ìṣúná mi lẹ́nu kọ tèmi.
0: Ọlọ́run ọba mi ìbà rẹ̀. Mo jíṣẹ́ tó ń rán mi fáwọn èèyàn. Mo rán létí nírọ̀lẹ́ yìí ni mo gbọ́ dànù. Ó ní kókó sì nítumọ̀. Òjíṣẹ́ tí ò pè rí tó pè sórí rédíò yìí. Tí ò bá ní nítumọ̀ Ọlọ́run ò ní fi rán mi. Ilẹ̀ náà lọ fi hàn án. Wọ́n náà lọ bèrè sí. Tí wọ́n mọ́ ṣe nǹkan dáadáa ń bẹ̀ padà lọ lẹ́yìn. Bèrè lọ́wọ́ àwọn ará àdúgbò bẹ̀. Pọ́ṣàn ibi tán yọ fún mi yìí. Ẹjọ́ bò ní ṣe ó wà òkè. Wọnú wọn jáde. Mo gbọ́ nǹkan kan nípa bí. Ẹ gbọ́. Ṣé ó rẹ̀ tí ó rẹ́rìn. Bóyá ó bì lásán ló rà bẹ́ẹ̀ nìyẹn. Bóyá ó rógbó ni. Bóyá bisikì ló sì rà fún. Tí ó bu ẹ̀rìn. Yóò ní Ọlọ́run mọ̀ yọ yín o. Ọlọ́run mọ̀ yọ yín o. Ẹjẹ́ ń lọ ẹ̀ka tó ń polówó ọjà náà. Kí n polówó kíákíá kí n padà wá. Ká wá fúlẹ̀ rẹ̀ lórí ètò. Ẹjẹ́ ń pè mí ẹni sòrò. Lájọ sọ̀rọ̀ láwọn ìṣẹ́jú díẹ̀ tó kọ́ ẹ̀ lẹ́bẹ̀.

0: ẹni tẹ mọ.
1: Ẹ káàbọ̀ padà.
0: Padà ni tó ṣe ìrúwé yìí.
1: Láti ẹ̀ka tó ń polówó ọjà.
0: Kéje tẹ ń bá ta.
1: Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ lọmọ tó ń sọ. Ó wà lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́. 32 FM 94.9 ni mo wà. Ẹ má wà mí lọ́bì kankan.
0: Kéje tẹ ń bá ta. Kéje tẹ ń bá ta yọ̀ ẹ́ ò lè.
1: Ìbí mo ṣẹrù mi kà báyìí.

0: ṣé kí n má parọ́ tọ̀ yín ẹ̀yin alára wa ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. Ẹ mú eléyìí tó lọ. Hello. Yes.
1: Orí rẹ̀ ó kà kì.
0: Àmì o.
1: Olóyè Sinájọ Mẹlẹ́ ní náà ni.
0: Ok.
1: Lóòótọ́ bàbá tó sọ pé ní èyí ò tulẹ̀ yóò kì í lẹ ni. Ṣé rí gbogbo ọjọ́ tá a bá ti ń jí ìjìnlẹ̀. Máa bí Ọlọ́run àánú. Ọlọ́run jẹun ráàánú gbà. Ọlọ́run jẹun ráàánú gbà lórí gbogbo tó bá dáwọ́lé. Ṣé rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Nígbà tí èmi ṣe tẹ́mi ra ojúlé tí mo ra ilẹ̀ ìwọ̀nba tọ́lọ̀ ń yọ̀ǹda fún mi. Mo ní ìnáwó kan ṣe ń bàdàn ẹjọ́ náà. Ìyá mi wá wá láti alájà mi wá láti Kwara. Wọ́n á lè rà àjọfẹ́ débì kan o. Ní tí mo mú yín wá fún yìí, àdúrà ẹnu yín, ìmọ̀lẹ̀ kì, ìmọ̀lẹ̀ tù, ẹ bá mi ṣàdúrà. Tó o dáa ju pé wọ́n á máa gbẹ́ òbí oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi wá lórí ilẹ̀ tó.
2: Ìgbà bẹ́rẹ̀ lọ́bì jòkó nílé orí. Ìgbà
0: bẹ́rẹ̀
2: lọ́bì jòkó nílé orí.
0: Ẹja máa lọlé. Ayé ó tún gbà wá. Kódà bóyá kí n tún tù lórí ètò tó bá dejọ́ jímọ̀. Kájọ láǹfààní àti fẹ́ lójú dáadáa. Wákàtí méjì gbáko nìyẹn. Ẹjọ́ dalẹ̀ jímọ̀ láago mẹ́wàá lórí ètò alẹ́ bọ́bù. Kémi àti yín ká tẹ̀jọ́ wá tó pẹ́ rẹ̀ rẹ̀.
2: Lórúkọ tí a ń pa wọn.
0: Aran mi sin ni o.
2: Obìnrin kúkúrú ti.
0: Ẹyin Ọlọ́run sì ti jẹ́ ń jíṣẹ́. Ó wá kù sí lọ́wọ́ láti tírò ara yín pa. Délé Akíbàdé délé ìjìnlẹ̀. Ẹyin àtẹ̀mí àtẹ̀yìn àtẹ̀mí. Àjọ tó láǹfààní àti fẹ́ lójú dáadáa.

0: Are you still there? Good evening, ladies and gentlemen. Awada Keri Keri is the show. Adepojo Oluwatoba Emmanuel is my name. People call me MC Package. Balogun of Comedy. Dati Emo. That present Dati Emo. One King Begesi. What damo lulu yole. What damo ni mushi, what damo li kuku. Sibi tanti damo. MC Package. Kí la máa ń ṣe lórí àwàdà kẹ́ríkẹ́rí? Àwàdà kẹ́ríkẹ́rí níbi tí mo ti ṣètò ọlọ́kan ọ̀jọ̀kan oríṣiríṣi àwàdà tí ó payín lẹ́rìn-ín tí ó ṣe kíni tí ó gbẹ̀yìn tràbà yìí. Àwọn tèmi tó máa ń gbé tòmí wọ́n ti mọ bá a ṣe máa ń ṣe. Wọ́n ti mọ bá a ṣe máa ń ṣeré gbédé. Wọ́n ti mọ bá a ṣe máa ń ṣe bí ọmọdé. Ní gbogbo alẹ́ Wednesday láago méje sáago mẹ́jọ. Àtọjọ́ Saturday láago méje sáago mẹ́jọ. Èmi Adépọ̀jù Oluwatoba Emmanuel náà nà máa ń bá pàdé MC Package. Ó dẹ̀ máa ń sọ fún yín tẹ́ bá ti fẹ́ gbé tòmí má jẹ nǹkan láta toró léwu. Wọ́n pe nǹkan láwàdà kẹ́ríkẹ́rí ó fẹ́ máa jà sun. So yóò rí bẹ́ẹ̀. À ní rí wàhálà. Kó o mọ́ lọ rẹ́rìn, kó o mọ́ lọ di Wọ́n fi tiẹ̀ kó bá mi. Wo kò sákòókò. Èyí tó wà gan ò correct. Ẹ já ṣeré gbédé. Ẹ já ṣe bí ọmọdé. Are you ready to laugh this evening? Sit tight and enjoy the show.
1: I greet you now. Me na answer me now. We are come from far. Ladies and gentlemen.

0: for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Má jẹ́ osú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yin ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé, trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù.

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

nínú lẹ́yìn wọn ṣàì kí yín pẹ́ káàlẹ́ o ládùúgbò iná máa kí bá lámọ̀ kí yín wípé a kú àtàárọ̀ torí wípé ojú ọrọ̀ báyìí ní báwọn lékè omi òṣìbàtà báyìí ní báwọn lékè odò ẹ wo bí yìí kí ní ìyọ́ tanná pọ̀ jù lálẹ́ yìí gbégbè báyìí lágbègbè ẹ ọmọ akíbọlá lílọ báyìí la lọ́ọ̀rì kì í ẹ̀ẹ́dẹ́tẹ́ jẹ́ tẹ̀tẹ̀ ọmọ akíbọlá mọ̀ ń wí fún wọn o kí wọ́n mọ̀ bá wọn jẹ́ dákunró torí dákunró ò sí í jẹ́ Lofta o sinibi

o ti wole oko awon eyan ti sodi oro si ba sa ti e ma wo njo kan olohun ba mi si ni kole ayo won so nu e ole ayo won si so o don fi se abe bi mi se forun kon kini kole o ma ki bala be ni forun kon keji dide won ma se won won yanda yanda won e awon eyan ki wi pe eku ewu omo o fun ara re na wa gboju oke roro pa so na ni gbesi aye to won aso won do lomo elomi ti damu damu pelu certificate certificate ti nbe lowo eh to mu ko le we wi pe won fi sise ti wa o kada o ti fo na jeep elomi lateyi won wa pe yan yan ko le wan jo ni te ni iwe e ri bayi bayi nbe loyin e ma bo baba di jo monday e wa bere ise o meji tolorun ba mi nse lowo na nu yo dun awon kan nu be ni yo si ma awon kan yo tun dun won nu nda keji soni alade ti korin be mama ta ti seto yi dada o ma ke bo light ma ba ti se o ẹ̀rọ yẹn entertainment a yìí fi ṣeré ńbẹ̀ lẹ́yìn tá a yìí fi ròyìn entertainment yìí ṣeré ọmọ akíbọ́lá ọ̀rọ̀ àgbà ń bẹ́ ńbẹ̀ tí yẹn máa kún un kẹ́kẹ́ kó tó di pa àwa máa ń lọ inú abala tó gbẹ̀yìn lórí ètò gangan ẹ̀yìn abala igbe ìyẹ̀wò ẹ̀ka alẹ́ ẹ̀kú ilé mú kí yín káàbọ̀ o máa lọ́jú ọ̀pọ̀ facebook iléeṣẹ́ wa lọ́rẹ̀ẹ́ dára papọ̀ mọ́ mi níbẹ̀ ojú ọ̀pọ̀ Facebook lè ṣe wa yẹn 32FM 94.9 fẹ́yẹ̀. Bọ́dẹ̀ tó dójú ọ̀pọ̀ Instagram and wà náà. Gbogbo ẹ̀ tanná ni gẹ̀ngẹ́. Bọ́dẹ̀ dójú.

ọkùnrin yọ fẹ dàrú pẹlú yàwó ẹ ẹyẹ lẹ mú àwọn ọrọ bukú tẹ kí bẹndẹ rẹ sínú ẹyẹ lẹ ń sọ fún yàwó rẹ ọdọ dìbòlugi eléyìí tó wà rí sọdọ alápámọ ní ṣiṣẹ yìí tó wà rí sọdọ eléyìí rádaràdá yìí lọ wà ń bọ sì ṣe pé yẹn náà rí orí rẹ orí tí máa jìyà tí èyí jọrọ ni ó kó jáde lọ́dọ̀ ọkọ̀ nọ́fẹ̀mbà oṣù ọdún tọ́lọ́ bá akínbọ́lá bá a ṣe ń bọ́nú ọdún eléyìí báyìí ọwá dàbí ẹ̀pọ̀ lóde gbogbo oore ọkọ̀ mọ́lẹ̀ bá akínbọ́lá gbogbo ẹ̀ wá ń ṣe yin ìyẹn fọ́kọ́ ẹ̀yìn náà lẹ wá ń fẹsẹ̀ pẹ́ gànà káàkiri tẹ́ fẹ́ débúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ayé dàgùtà jẹmọ̀jẹmọ̀ pé ẹ wá já yanjú ọ̀rọ̀ yìí àní gbogbo ohun tí kálukú ń ṣe pátá ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú mi ọ̀lẹ̀ pósítà àwọn èèyàn rí wọ́n wà wọ́ títí wọ́n láwọn ọ̀gbọ́dọ̀ mọ́ dìbò fi léyìn kò sí tí ó bi tí wọ́n fi sọ wípé àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ dìbò fún ni wípé ìtàn tó ti kọ́lẹ̀ ni bẹ́ẹ̀ lomiín sì lẹ̀ pósítà wọ́n wò báyìí ó ní báyọ̀ báyìí dìbò fi léyìn pẹ̀lú àwọn fíìmù fíìmù fíìmù táwọn ti rí látara rẹ̀ alukó ọmọ ọkọ gbogbo ohun tí bá ń ṣe lẹ ọgá ilé iṣẹ sọ ń gbọ mi lálẹ yìí ẹwọ táwọn èèyàn ń ṣiṣẹ lábẹrẹ wọn bá bísẹẹsì kékeré náà lọ dálẹ ìyẹn pé bóyá olóṣìṣẹ tó tógún tó tó ọgbọn bó bá ti rí tẹ́bù wà kan sálárì rẹ fọ́tì àbí ẹ lọ kọ 4000 kúrò nínú rẹ kò gbà parí oṣù o ṣé gbogbo ń bá wá rí báwọn pẹ̀lú àwọn tó ọba ewì tọ padà máa pè wọn ní ẹni pé owó yín jó ní ní ẹ mọ́ṣẹ́ bẹ́ẹ̀ máa o àbẹ́ ń kó fáwọn oníbàárà kálukú mọ́ra sí dáadáa.

àwọn bàbá wa ni wọ́n sọ tí wọ́n pa àlòwé o wo ni egun ńlá ní kẹyìn ìgbàlẹ̀ egun tí èròbìn ń bà náà ń bọ́ ta lọ́wọ́ o ẹyẹ olù o ni olú ọkọ obìnrin o bọ́ bá jọmọ tó jó wọ̀nranwọ̀nran láti ilé wá mọ́fẹ̀yìn olólù ń ṣe ibi tó bìlífù pé bẹ́ẹ̀ ló ti ṣe àdáàdá o òfin bẹ́ ọba náà lọ́mọ ní ọdún ló délẹ̀ ń ṣe ọlọ́pàá ò lè mú yan ọlọ́pàá ò mú ọ wù tọ́ bá ti ṣe yánmọ́yánmọ́ gbà wá tí wọ́n à ń kékeré láti mọ̀ pé egun olólù egun kan ní ìlú ìbàdàn lánàá òde yìí lọ́lọ́ òkè ààrẹ mọ́ ní palace lọ́dọ̀ ọba zenitọ̀ kábíyèsí adéwọ̀lú lálọjà arusa àkọ́kọ́ wá àwọn nǹkan àṣẹṣe báwọn wọn lè má rè é kí ọba ọ̀rọ̀ bá ba lórí ohun gbogbo bàbá ti parí ọdún olólù ń tán kẹrẹkẹrẹ ó tó máa bẹ̀rẹ̀ ọ̀sùn ìṣógbó gbẹ́rẹ́gbẹ́rẹ́ gbogbo ẹ̀ ọmọ padà wọnú ara wọn lọ.

bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ń rí bó o ṣe ń fi kọ́mẹ̀ntì rẹ bẹ́ẹ̀ má dáwọ́ kọ́mẹ̀ntì dúró. Bọ́ ọ bá ṣe ń kọ́mẹ̀ntì náà ni kò mọ̀ láìkì kò mọ̀ ṣe à. 0705 odo meta 949.

0: mi dada oloku mi omo ya mi dele akibode dele ijele omo tan sotan sotan ya mo la te ran se re ka le o omo benin yi ti bi omo meta fun okunrin ti mo si ma sinu dile won dada Ole da olariwo ni Mi o ro pa se odidi osu kan de le ri ti won o ni ja Eyin ko ye mi ko yi O sa pada fi oko re ye le Olori fe lomi Elomi tolori fe un o ni se nji lo dada Won bo ne je ngbe pe yi
1: Hello
0: E ma kale.
1: E kale sa e pe to.
0: Olorun ko eto e o ko yin o.
1: Oruko ni Yaf Esther.
0: Yaf Esther.
1: Atade lati Ajibola.
0: Lati
1: Ajibola.
0: Ajibola lori aje.
1: Bẹẹni.
0: Oni baje fun yin ma se wa dada.
1: Ato yin o. Ato yin o. Ta Ajibola le o je to o fe ro ku obirin. A ro a fi beru Olorun lati ma
0: Ben ma.
1: Ame
0: olon wa ba. Ame olon. Ame olon. Ese mo. Ode aroma. Akonre eto wa fe yi ohun ni se nji lo ju oko ti tele lo. Eh wa fe so oro lo bo me fun yin o mo se se fe yi to fe to ni se jilo yan na lo le mimo en be so boya meka ni abi jerusalem o saran lo le mimo oko ti bi n to si fa to fi file ni wi pe ko si se nji lowo ye tara o wa ma so pe mi se nji le ni osu lowo yin bo le ti rowo te fi mun ti run lenu yin yi Wọ́n bàbá àti ẹ máa gbọ́rùn òkè tí wọ́n máa ṣàwúṣe. Obìnrin yẹn ò gbà pé wọ́n yẹn fúnra wọn lówó pé wọ́n ṣàjọ ṣàwúṣe lọlé náà ni wọ́n tún padà níjọ́ kejì wọ́n tún jọ pàdé padà níjọ́ kejì. Bọ́ bá bímọ tọ́ o àti wọ́n obìnrin náà tó ti nígbàgbọ́ pé òkú ti bí méjì ibì kan tẹ́lẹ̀ bọ́ bá fàdà àgbá ètò rọ́ọ̀bẹ̀ lọ́wọ́ alálẹ́ ọ pàdé ọkùnrin tó jẹ́ ntù nẹ́lómi ọ̀ràn o ọlọ́ọ̀lọ́ láyé ẹnu. Ọmọ wípé báwọn ọmọ bá ti fi lé ń sọ fún mi pé ẹ ti fi dádì lẹ́gbàá ẹ fi dádì àwọn ilé àwọn gbọdọ̀ yìí kẹfẹ́ nìkankan mọ́. Àwọn ọmọ yẹn ti ń sọ fọlọ́nu wípé ọlọ́mọ jẹ́ ọ pàdé irú ìyá wọn. Ẹni tẹ́rẹ̀ èjì tẹ́rẹ̀ wá lọ rèé máa wo àwọn ọmọ rẹ̀. Lọ́dọ̀ ọkùnrin tẹ́hùn bí tó ti kọ́kọ́ bí mẹ́ta sí tẹ́lẹ̀. Ọba yá ọkùnrin tẹ́ni náà ọlọ́run wá ní kí ọwọ́ rẹ̀ ọba ṣe ń jì ọba kókó omi tí ń gbé náà kọ́lé. Ọkùnrin tí ń tọ́kọ́kọ́ wá kọ̀ ọ́lẹ̀ wọ́n á ṣàlàyé fún un pé tọ́ ọba ti wá fẹ́ wo àwọn ọmọ rẹ̀ ìyàwó ń bẹ nù lé wọn mọ́ wàá máa wò wọ́n nù lé wọn mọ́ pé wọ́n fóònù ń bẹ lọ́wọ́ wọn ká máa pàdé rẹ ní títí àbíkọ́ lọ́ máa wò wọ́n léwé. Débi pé ńgbà tó ṣe pọ́lọ́run ọba mi náà lọ́lọ́run lórí gbogbo nǹkan. Bẹ́ẹ̀ bá ṣe pọ́lọ́run lọ́lọ́run ni lórí gbogbo nǹkan ni. Ẹ wo bọ́lọ́run ṣe dá ẹlẹ́dẹ̀ ẹ wo bó ṣe dá ajá. Ẹsẹ̀ mẹ́rin ni wọ́n jọ níbi ẹ báyìí búyàn pé èèyàn ṣẹnu bí ẹnu ẹlẹ́dẹ̀. Ẹ ti mọ̀ pé nìyẹn ń kó lẹ́nu bí ẹ ṣe tọ́ jẹ káwó ni. Wẹ wo bó ṣe ṣe igúnnugún bó ṣe ṣe àkàlà mọ̀gbọ̀. Lọ́lọ́wọ́ bá mi bá dé sínú ayé ọkùnrin ìtọ́kọ̀ ọ̀lẹ̀ tẹ́lẹ̀ hùn. Owó yìí dé kọjá ọjọ́ orí tiẹ̀ gan. Àwọn sọ pé àdádé àwọn ọmọọmọ tó ti kọ́lé báyìí báyìí báyìí báyìí nípò tí wọ́n mọ̀ wá. Ọkùnrin ìtọ́ wá padà lọ́rọ̀ yìí fẹ́. Ọba tó tóbi tẹ́nì kankan yìí débi iṣẹ́ rẹ̀. Ṣéńjì wálẹ̀ lọ́wọ́ ẹ̀dọ̀. Ṣéńjì tó wálẹ̀ lọ́wọ́ ẹ̀dọ̀. Àìsàn tó wọlé pẹ̀lú ẹ̀. Ó sì ti bí ẹyọ kan bẹ̀ hùn. Àmọ́ torí wípé obìnrin tó ya olójú kòkòrò ni nínú ìṣẹ̀mí.

0: Hello.
1: Hello, Ekale.
0: Emma Kale.
1: Ekweto.
0: Olorun ko eto e.
1: E mama se lo nko Jesu.
0: Ami ejo ta lo nba wa soro.
1: Milatojo.
0: Tani ma.
1: Ye Elizabeth Milatojo.
0: Ah, mama da da Ekale ma.
1: Ekale.
0: Aye la
1: fu eto.
0: Aye la fu ni mummy yugba yugba gbogbo ojo Wednesday bayi lale.
1: Ẹkú ètò àmọ́ ọmọ ṣe.
0: Àmìmà, àmìmà.
1: Ẹ wo bó ṣe rí náà lẹ́kún ni àwọn èèyàn ti ń sọ látàárọ̀ yìí. Ó yẹ kí èèyàn tọ́jú ọmọ.
0: Bẹ́ẹ̀
1: ni. Kí tó bá tọ́jú ọmọ àtọkùnrin àtobìnrin kí ń jẹ́. Ọmọ tàkọ́ ni ó gbèlè tàkọ́tà.
0: Bẹ́ẹ̀ ni.
1: Èèyàn láti mójútó ọmọ gidigidi àtọkùnrin àtobìnrin ni.
0: Òdodo.
1: Ẹni tí ò mójútó mú ń ṣe rẹ̀ ni.
0: Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ lọ́jọ́ alẹ́. Ẹ̀sìn ọjọ́ alẹ́ tó dúró dé ni.
0: Kàbíyèsí ọlọ́mọdé
1: ni. Ó yẹ kí èèyàn mójútó ọmọ gidi gan. Yẹ̀wọ̀n ọba tó bá mọ̀ kó lè bí kó lè tọ́jú òun ni kó bí.
0: Òdodo.
1: Kò dẹ̀ mójútó.
0: Òdodo. Ẹ ṣeun ma.
1: Ọkọ mọ ṣẹru ayé. Ọmọ wò ní ṣẹru ayé lágbára ọlọ́run.
0: Àmì ọlọ́run.
1: Ọmọdé tó kọ.
0: Yes ma. Lójú òpó Facebook bẹ̀rẹ̀ sí ní máa ṣe ààrẹ mẹ́ 32FM 94.9 fẹ́yẹ́. Bẹ́ẹ̀ dojú òpó YouTube wa náà gbogbo ẹ̀ tán náà lẹ̀ ni o. Bẹ́ẹ̀ dẹ̀ dojú òpó Instagram àdó wa náà gbogbo ẹ̀ dúró kàkàràkà. Hello. Ẹ mà kalẹ̀.
2: Bàbá yìí kẹ́.
0: Ìmí rẹ̀ ń lu yìí.
2: Ọkọ mi kàn sọ̀rọ̀ rẹ̀ mu.
0: Ọkùnrin ti fárígá ni o pé òun fún ọ lóyún lójú àlá àbí lójú
2: òun. Wọ́n lè máa jẹ́ sọ́wọ́ ajé láfarada. Nítò òṣèré ọ̀la ọ̀dà ọ̀làjọba àgbàgbà pé ọlọ́lọ́mú ni wa
0: bí
2: nǹkan bá da arú wọn lórí àti ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn jẹ́ náà lọ jẹun. Àwọn ọ̀sán fún pé ọkùnrin tó ń dín
0: kúrò. Hello.
2: Tòlí pé hello.
0: Mo ń gbọ́ yín sàn.
2: Táwọn fẹ́ gbọ́ yín pé ọkùnrin tí ọgbọ́n ọ̀rọ̀ rẹ̀ padà fún lóyún.
0: Bẹ́ẹ̀ ni.
2: Táwọn fẹ́ gbọ́ yín tó tó ṣe dá.
0: Wọ́n sì ń bẹ ọmọ tó lóyún rẹ̀ o. Ẹ máa gbọ́ mi ọmọ tó lóyún rẹ̀ o. Ọ sábì tí ó ti ń sábì àmọ́ tó bí kan sí pé ká má bàa rí oyún lára àwọn ó nígbàgbọ́ pé ìyẹn ti dolówó pé tó ń bá róyún lára àwọn wọ́n lẹni tó ṣàìsí òun èló lóyún ó sì mọ̀ pé kí ìṣó ń lónìí. Ọ wá sá ẹ máa gbọ́ mi ọmọ tó bí ní ìsìn ti lọ bí ọmọ ọdún mẹ́rin báyìí ìyẹn ìdá ló ń pé òun kọ́ ló ń lọmọ òun ló ní. Ọlọ́run ní dá wà láà. Ẹ fìlì aláàjì Dr. Sikuru Ayinde barista yìí. Ẹ sáré wá mú ẹ̀kẹ́ pa ọkọ̀ àwọn èèyàn wa ti ń bẹ lójú òpó Facebook. 32FM 94.9 fẹ̀yìn ẹ. Èló tí ń gbọ́ mi yóò Laughter House Premier lórí òkè téńté Mọ́kọ́lá Nìbàdàn. Yánpá yánpá lẹ́tọ̀ọ́. Ẹ̀ka alẹ́ mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀.

0: àwọn tí wọ́n ń bẹ lójú òpó Facebook o iṣẹ́ kàdé dòkun òkè yín kàlẹ́ káàbọ̀ sórí ètò yóò olúmídé bàbá túndé adé níjì òun pátápátá ni wọ́n wà lójú òpó Facebook ẹ bẹ̀rẹ̀ sí ni wọ́n ṣí ààrẹ kọ́ mọ́ lọ bẹ́ẹ̀ ẹjẹ́ sáré lọ́nú abala ẹgbẹ́ ìyẹ̀wò ká mọ́ fìyẹn mọ́ lọ lé wẹ́rẹ́ dé wẹ́rẹ́ abala ẹgbẹ́ ìyẹ̀wò talẹ́ ìta sáré jọ gbé ìyẹ̀wò rèé o ló ní pápá ẹ̀yìn dà mọ́mì ẹ̀yìn dà dádì ẹ gbọ́ ṣé ọkọ àtìyàwó wọn lè jọ kọ́lé papọ̀ ẹjẹ́ àjọ gbé ìyẹ̀wò kó bóyá ìyàwó ralẹ̀ kọ́kọ́ wa kọ́ àbí kọ́kọ́ ralẹ̀ kíyàwó kọ́ sọ́ lè jọ kọ́lé papọ̀ kì í ṣe pọ́kọ́ ń gbélé ìyàwó rẹ o ṣé ọkọ àtìyàwó lè jọ kọ́ ilé papọ̀ ẹ bìlífù pọ́rọ̀ tí ọlọ́fà ni ọlọ́fà jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ọkọ̀ ti mọ́ balẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nísìn ó kápá wa pọ̀n gama kíyàwó wa ní bọ́lọ̀ rọ́pùsà káwọn kan gba ilé ń tẹ̀dí ẹ̀ lókè nǹkan kan náà ní káwọn sì kan kíyàwó wa wówó jáde kí wọ́n wá sálọ rèé wá pakó wà nǹkan kan mọ́ra wọn sọ́kọ̀ àti ìyàwó lè jọ kọ́ lè papọ̀. hello. ẹ ká alẹ́ sà.
1: kò
0: ní bàjẹ́ fún yín.
1: Àwọn àwọn ọ̀nà iṣẹ́ ọgbọ́n o.
0: Ṣé ẹ gbọ́n tí mo ṣàlàyé?
1: Àmọ́ gbọ́, tó máa kọ́ lépo kò lè rọrùn o.
0: Kọ̀dá. Kọ̀dá.
1: À wọ́n là ń bẹ́ mẹ́rin lọ́jọ́ alẹ́.
0: Kọ̀dá ẹja tún gbẹ́ lòdì.
1: Kí àwọn bá lọ fẹ́yàwó mi kí àwọn bá lọ fẹ́yàwó mi nǹkan tó bá lọ fẹ́yàwó mi nǹkan.
0: Ìsájì àgbẹ̀ mi ti gbọ́ ń tẹ́ ẹ wí á tún gbọ́ tẹlù mí ẹ ṣé o. Hello. Ẹ mà kalẹ̀. Ta ni sọ̀rọ̀?
1: Ẹ máa ní ẹ̀fáǹdì ọmọdé sọ̀rọ̀ kọ́ ní iṣẹ́ ìṣẹ́ látàrí rẹ̀.
0: Sọ́kọ àtìyàwó lè kọ́lé papọ̀.
1: Wọ́n bá jẹ pé ìyàwó kan.
0: Ok. Wọ́n lè kọ́ papọ̀.
1: Ọmọ kò ṣe ń kọ́ báàgì ń bẹ̀. Ọkọ̀ máa ń kọ́ ilẹ̀ tí ìyàwó náà bá kọ́ntribútì sí dáa. Kíyàwó kan náà lọ́ bá ní tò ní ìyàwó méjì o. Kò
0: ṣe
1: ń kọ́
0: báàgì hello. Ẹ mà ká lẹ̀.
2: Ọ̀kadà yìí sí abàdí lókun náà.
0: Sọ́kọ àtìyàwó lè kọ́lé papọ̀.
2: Ó léwu púpọ̀.
0: Ó léwu.
2: Ọkùnrin.
0: Ẹja tún gbẹ́ lómi.
2: Èròǹgbà tèmi ní ẹ lọ.
0: Ẹja gbẹ́ lómi gbẹ́ ti ló léwu. Ẹja gbẹ́ lómi. Lálẹ́ yìí. Hello.
3: Hello.
0: Ẹ mà ká lẹ̀.
3: Ẹ kú ètò.
0: Gámà. Ọkọ àtìyàwó wọn lè kọ́lé papọ̀.
3: Bẹ́ẹ̀ni tífẹ̀ bá wà ẹnu ìgbẹ́ ni òbí mi tí bòmí.
0: Tífẹ̀ bá
3: wà. Ayébìnrin náà nítorí pé tí wọ́n kọ́ náà àwọn ọmọ wọn náà ní padà nílọ́jọ́ ọ̀kan yìí náà.
0: Tífẹ̀ bá wà.
3: Tífẹ̀ bá wà. Ìgbésẹ̀ ló jẹ́ pé àlùrẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ àwọn tọ́kọ́ àgbọ̀yà.
0: Sẹ́yìn àtìyàwó ló wá jọ sẹ́yìn jọ kọ́lé papọ̀ ni. Ọjà. Hello. Hello. Wọ́n lò. Pàrí ìlà mọ̀ fi sùn. Hello.
4: Hello.
0: Ẹ kalẹ̀.
4: Ẹ kalẹ̀ ìyá ìlúwẹ̀tì ni látọjọ́.
0: Ọkọ àti ìyàwó lè kọ́lé papọ̀. Yẹ́sọ̀ nù.
4: Àwọn àlè kọ́lé papọ̀ kólúkálukú ó ṣòwò sí ẹ̀nà tọ́ọ̀tù ká mọ iye rè tá a jọ gbé.
0: Yeah. Bẹ́ẹ̀ni. Ajiri. Hello. Ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ̀ ja.
0: O kọ yín àti Bọ́lẹ́tì bá mi sọ̀rọ̀ yìí.
4: Adamu Mọ́tayọ̀mí.
0: Ọkọ
4: láti wájú ńlá.
0: Ọkọ àti ìyàwó sá lè kọ́ lè pọ̀.
4: Àbí ìfẹ́ bá wà láàrin ara wọn.
0: Wọ́n lè kọ pọ̀.
4: Wọ́n lè kọ pọ̀ tọkọ sí ni sẹ́yàwó mi.
0: O ti dà. Hello.
5: Ẹ̀lú ọmọ akínúra.
0: Ẹ kalẹ̀.
5: Kẹ̀kẹ́ ńlá ti gbọ́ pa lẹ́ẹ̀kan.
0: Kò ní bàjẹ́.
5: Mo bí jọ kọ́ pọ̀ o.
0: Wọ́n á lé kọ́ pọ̀. Wọ́n á lé kọ́ pọ̀. Ẹ ṣeun.
5: Wàhálà ń lọ́jọ́ wájú.
0: Ẹ ṣeun. Eto sele ni pe eje nfe nu egun le baun. Ibe na la ti re njo mejo. Ale raye na ye daada. Se ti aba ti kopo won kun yan bodo fe yawo mi. To ba ye pe won jo kopo to bere yen ba ko okunrin yen le nko. Tabo bere yen ba je isubeleke. Mo ti se oju opo.

0: tó yí pátá lálẹ́ àtẹni tó fẹ́ pè àmọ́ kí wọ́n lá tó ṣe wípé nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe bákan ẹ̀ mọ́ bínú ẹ̀ dákun. Wọ́n náà wá lé ní nǹkan kan sí méjì tó fẹ́ bá mi sọ. Bá mi sọ̀rọ̀ lórí 0705715614. 0705715614. Ẹjẹ́ àjọpàdé ń jọ Sátidé Àbámẹ́ta.
1: Torí o èyí tí mo sọ.
0: Lórí ètò wa ìyẹn ni torin tìlú ibẹ̀ yẹn ni sajẹ́ wà dáadáa. Bẹ̀rẹ̀ àwọn èèyàn ti máa ń jẹ kùkùmbà.
1: Tibalaka. Tiboloko.
0: Ọyẹ́ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n tó dìde nílẹ̀. 0705715614. 0705715614. Bálàdé o. Láyé àṣàmúlò orúkọ mi Akínbọ́lá bàbá tó bí mi lọ́wọ́. Àmọ́ burú ti pẹ́ ọ̀kan láà bí èèyàn tó bí méjì rú ẹ̀kan yọnu àfọ́kùgò rẹ̀ ti jà tipọ́nra tipọ́nra. Bẹ́ẹ̀ sì kẹ̀dẹ̀ rí aláyà báyìí ní ṣòwò ọ̀tẹ̀. Ogó bíi pàṣọ. Ìjayà bíi òṣùpá. Ìtẹ́ríba bíi mèrèǹgè. 0705715614. Ibẹ̀ láàtún ti rè láyàjọ ọjọ́ mẹ́jọ sọ́kọ àtìyàwó wọ́n lè kọ́lé papọ̀ lórí ètò yìí náà láti rí padà ìyẹn yọ̀gbà lábala igbe ìyẹ̀wò lẹ́yìn. Kò ní rẹ̀ yín o kò ní ràwá náà gara èso ní sí ọlọ́run ó dijọ́ mẹ́jọ á jìre o.

0: Mo pàṣẹ àwọn ọfà fìṣẹ́gbẹ́ yé fìyàlógbà kó jáde la ní nàlẹ́sì Èkó Àdàbà mo rí ìran o gbogbo èèyàn ẹgbàdo ẹ pẹ̀lú ìtara olúwa ẹ mú ìpọ́njú kúrò lára
1: mi
0: ẹ dẹ̀ yọ ìṣẹ̀dá mi jáde nínú ẹ̀ àwọn àdúrà pọ̀ wájú
1: mi
0: mo máa ma mú méjì
1: méjì
0: ẹ lọ ìpọ́njú jáde kúrò lára mi ẹ wá gbé ìṣẹ̀dá mi jáde kúrò nínú ìpọ́njú
1: ní
0: yàrá ìpọ́njú ẹ gbé mi jáde ẹ gbé mi wọnú ọ̀rọ̀ oya mezunaya ni akoko bi eyi ele ipoju jade kuro lara mi egbe mi wonu oro egbe mi wonu ibuku egbe mi wonu oro egbe mi wonu ibuku egbe mi wonu oro jesu oluwa wa ai kinda mezunale e pariwo oluwa
1: ara olori.

0: Mokatangbami.
1: I did some hearing me.
0: Oh my God, Ileri Waluri.
1: Yes, promise upon them.
0: Shuban.
1: What?
0: Ogo Kwakuko.
1: Too much battle.
0: Baba mi wipe.
1: My father and
0: Oli.
1: Robert.
0: Ekpani Ogui.
1: Finish this battle.
0: Esomode Yampani.
1: Make them get again.
0: Oni Yankalegba Mimbi.
1: I have someone beside you.
0: First Swede.
1: I want to testify.
0: Engineer. Beokuni Wale.
1: Bring up this man.
0: Kawa Wono Aduani.
1: Then we enter into prayer of mercy.
0: Kiwa Kpani.
1: And I come and write
0: it. Engineer.
1: Bring up that testimony, please.
2: Praise the Lord. Praise the living Jesus. Oruko mi ni engineer Ademola Odunaya lati ilu Ijebode. Mo je ikan ninu awon omo ijo yi ti mi de ma wa si program yi. Mo de nde ma nse block industry ni ilu Ijebode tawon eyan mo mi dada. But bi o ni moto to fi ma ko block yen. But mo wa soroke yi pelu edo kan pe Oluwa ba ma se ma yo block te pe ti ba yo block bi 4 million 3 million. Àwọn tó máa bá fi mọ́tò kó àwọn ọlọ́mà gba ìdájọ́ owó yẹn kí ní ẹni jẹ́ ìdọ́kan fún mi mo ṣàwà sí bíbá nígbà tí mo padà sílé bí ọlọ́run ṣe gbé aláàánú kan dìde nìyẹn tó gbé contract kan fún mi ṣá so kí má ṣàfọ̀rọ̀gùn mo rí owó mo lọ sí àpapá mo lọ ra mọ́tò wọ́tọ̀ 16 million naira Toyota Castor òun náà lọ́wọ́ bíbá òun mo fi wá sórókè pé lẹ́yìn náà mo tún jáde pé Olúwa mo fẹ́ kúrò lẹ́gbẹ́ mílíọ̀nìyà tó sọ mí di bílíọ̀nìyà lórókè yìí n dẹ̀ mo kọ́ lọ́wọ́ máa ṣe because nǹkan tó ṣe ó yà mí lẹ́nu nínú fámìlì mi èmi ni mo kọ́ kọ́lé kódà èmi mo tún kọ́ ra mọ́tò tó wọ́ more than 10 million naira so ìyẹn mo ṣe wá sórókè pé Ọlọ́run gbọ́ àdúrà lórókè ìdí.

0: gbogbo ẹtẹ bá rí.
1: anyone you see.
0: tí o délẹ̀ lè rí.
1: that doctor get to promise.
0: ohun tó máa ṣe.
1: what they will do.
0: láti débẹ̀.
1: to get there.
0: ó ní o mọ̀.
1: he just don't know.
0: ẹ pé jésù lẹ́kọ̀ọ́.
1: call out the name of Jesus.
0: olúwa láti òní
1: lọ. lord has come today.
0: má jẹ́ kí àyẹ̀mọ́ mi gbẹ́nu òkùnkùn
1: mọ́. don't let my destiny be that
0: way again. ẹ gbé mi wọnú ìmọ̀lẹ̀.
1: ẹ̀dá mi tó di
0: light.
1: ẹ
0: gbé mi wọnú
1: ìmọ̀lẹ̀.
0: ẹ gbé mi wọnú
1: ìmọ̀lẹ̀. ẹ
0: gbé mi wọnú
1: ìmọ̀lẹ̀.
0: ẹ gbé mi wọnú ìmọ̀lẹ̀. ẹ
1: gbé mi wọnú
0: ìmọ̀lẹ̀. ẹ gbé
1: mi
0: wọnú ìmọ̀lẹ̀. ẹ
1: gbé
0: mi wọnú ìmọ̀lẹ̀. ẹ
1: gbé
0: mi wọnú ìmọ̀lẹ̀.
1: ó
0: ní mo fẹ́ fi kún ìràwọ̀
1: wọn.
0: mo fẹ́ gbé àwọn yẹn dìde. àwọn tó ń wọ ọmọ. sọ fún ọkàn máa bọ̀. àwọn tí ò níṣẹ́. sọ fún ọkàn máa
1: bọ̀.
0: àwọn abiyamọ. tí ò jẹ́ ọmọ
1: rẹ̀.
0: ní kí wọ́n máa bọ̀.
1: mo
0: dẹ̀ gbàdúrà. ogo ni borí. ẹ ra àánú gbà. ẹ máa rògbò. ẹ ló mi tẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kí ibo lórí òkè ogo yẹn gan wa. mo gbọ́ ayé ló mọ bẹ́ẹ̀. wọ́n mọ tó la tó sọ sọpọ ma bọ lẹ ní kò kakó la ní aṣèjì
1: rẹ
0: kúrò sọdọ àṣẹ
1: orí
0: òkèlè wa ò ń bọ láti ọ̀nà èkó.